0: múra sa àdúà kan kí n tó jáde ẹgbọ́ ilé.
1: Ẹ ká san sa, orúkọ mi ni Fáṣẹ́kí Fátímọ̀. Ẹ ṣé o dádì, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àánú àti ojú rere tí mo rí gbà nípasẹ̀ yín lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ yín ò lè jóná o. Mo dúpẹ́ pé mo kọ́kọ́ bọ́ nínú oko àlá torí mo fẹ́ jẹ́rìí sí agbára Ọlọ́run. Láàárọ̀ yìí, mo fi ìpè yín tọrọ ní ọwọ́ Ọlọ́run. Nígbà tá a sì fi jáde chọ́ọ̀chì, Ọlọ́run dẹ̀ dá mi lóhùn. Mo mọ làlàkàlà gan-an, ṣùgbọ́n Ọlọ́run kọ́kọ́ bá mi tilẹ̀kùn àlàkàlà. Láti ìgbà tí mo ti délé ayé, n ò rí ẹni ta mí lọ́rẹ rí pé gbà ní owó àbí nǹkan tó lè dùn mí nínú. Ọkọ tó fẹ́ mi sílé kan ṣàdédé pè mí lọ́jọ́ kan láìpẹ́ yìí, ó dẹ̀ kó 100,000 fún mi pé kí n gbà. Èmi àti ẹ̀ máa ń jà, ó dẹ̀ máa ń sọ̀rọ̀ tí ò bá ikùn gbé sí mi. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu nígbà tó kó owó yìí fún mi pé ó dàbí àlá àbí tòótọ́ ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó ṣe fún mi pé gbogbo àwọn nǹkan tẹ́ ní ká máa ṣe láàárọ̀ láàárọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń tẹ̀lé. Mo sì ń rí ẹ̀rí lójoojúmọ́. Ọmọ mi, ọmọbìnrin mi, àkọ́bí mi, ó wà nínú oyún tó jẹ́ obìnrin. Ó ti tó bí ọjọ́ méjì tí mo ti ń retí pé kí wọ́n ó pè mí. Lánàá ló kàn ṣàdédé pè mí pé mo ní kíní ń ṣẹlẹ̀, ó ti yẹ kí òun ó bí, ṣùgbọ́n òun ò rí nǹkan kan. Láàárọ̀ yìí mo fi ìpè, mo kọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ́ẹ̀jì sí yín. Mo wá fi òróró sí orí ahọ́n, mo wá fi ìpè yín, mo fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Dádì mo mà dúpẹ́ o, wọ́n má pè mí láìpẹ́ ìpọnmọ̀ mi bímọ. Ìdí ọpẹ́ mi rèé o, ẹ ní ṣiṣẹ́ gbà o, ẹ ní fọmọ kóná ogun o, ẹ ní faya kóná ogun. Dádì mo dúpẹ́ o, ẹ ṣe Olúwa túbọ̀ máa ṣagbára yín dọ̀tun o, mo dúpẹ́ o.
0: Lọ́ọ̀ṣì gbogbo ilé ẹ dìde ní mo là nà ìtìwọ̀n ìwà tó o bá ní sáwà nà ìtìwọ̀n ìwà wá fi kan wọ́n bí ìyá yìí. Wà wá kígbe bàbá mi kí ni ò tó sú kó tó di ìparí ọ̀sẹ̀ yìí jẹ́ kí ire ọkàn mi kò jù bẹ́ẹ̀ lọ ọkàn tó àná tí wọ́n yẹ ó sì fi pé gbogbo tó bá fẹ́ ẹ̀yin 23 èèyàn 23 kí wọ́n wá ru ẹ̀bọ 2300 pé mo fi ṣe prógíráàmù tọ̀la tó bá wà nù wọn wọ́n tó bá sì sí nù wọn ṣàṣe nǹkan kan tí wọ́n ní ó fi mọ̀ pọ̀ wà ń bẹ̀ gbogbo yẹn mú ìdá mẹ́wàá mú ọrẹ tó bá jẹ́ àkànṣe kan jáde ẹ já lo àkáǹtì 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yẹn ò bá sì wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47 First Bank nìyẹn Comfort Life Mission International ní àná ó tún gbé jáde. Ẹ jẹ́ ń sọ báyìí inú Jésù ibẹ̀ ni ayọ̀ pé sí àyígbádùn tá à ń gba inú Kristi láti rí o nìkan loníṣẹ́ ìyanu so fàyè rẹ fún ọbẹ̀ rẹ ṣe bí lára rẹ. Ó ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run tí ń ṣe bẹ́ẹ̀dẹ̀ àti àwọn ọmọ Ọlọ́run tí mark wedding anniversary. Mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń ṣe bẹ́ẹ̀dẹ̀. Àánú ńlá àti orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo gbé ẹ̀dá sókè tí bí mo jọ bí ògùn kó dé báyìí bẹ́ẹ̀ ṣe mark bẹ́ẹ̀dẹ̀ àti anniversary yìí. Báyìí kàhálà dé ìṣẹ́ntàn pàhádù. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary in Jesus' name. Wọ́n gbàdúrà fún gómìnà wa ẹ máa pọ̀ sí. Ẹ ń bá gbógun tì yín ilé ó gbé mi. Báyìí ni gbogbo ẹ̀yin tẹ́ ń wọ uniform àti gbogbo àwọn students lápapọ̀ ìre báyìí in Jesus' name. Ọ̀fẹ́ send the testimony ẹ̀ bí àwọn èèyàn yìí. Jẹ́ ọ́ loud jù ó ní ìtìjú ó sì clear. 08081 65 66 ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì ire àtànú kọ́ báyìí ẹ jẹ́ mọ́ lórí Facebook you are blessed it is well with you.
2: Ó wo Èdùmarè ló fún 32 FM níyì rẹ̀.

0: àwọn afárájọ bàálù àwọn drones ó lọ́ra wọn drones yẹn oríṣi méjì lóra àwọn kan tí wọ́n rìn níbẹ̀ bàbalẹ̀ àwọn kan tí wọ́n rìn nínú òfurufú tó pé ẹ ní rí wọn tó pé wọn a máa rìn tó bá ti ríbi táwọn ẹhàn òbúrúkú ìwà wọn a pọ àdóró sí wọn lórí wọn a pa wọn dànù ṣẹ́ẹ̀dì lọ́dọ̀ tiwa níbí ń ṣe là ń daṣọ fáwọn ọkà a tún wá dé fìlà fún wọn fìlà gírin a wọṣọ funfun sí wọn lọrùn a wà máa tọrọ àwọn jẹ pé wọn ti ronú pìwàdà a wà tún wá kówó fún wọn a wà dá wọn sí àárín ìlú mo ti sọ pé kò sí iye kọ̀ọ̀kan àtọ́ṣẹ́ àtòmí tẹ́ ẹ lè fi fún ara ẹ̀rẹ̀ ẹkùn tí kàlákì ni ara ẹ̀ tó fi máa kúrò ń bẹ̀ àwọn tẹ́ ẹ̀ ń daṣọ ọ̀rọ̀ yìí wọ́n ti pa bí bí gbé ṣe sọ wọ́n ti pa bàbá èèyàn kan wọ́n ti pa ìyá èèyàn kan wọ́n ti pa ọmọ èèyàn kan wọ́n ti dáná sun ilé wọ́n ti dáná sun oko wọ́n ti sọ àwọn èèyàn wọ́n ti sọ wọ́n dakú rẹ̀ tẹ̀ torí pé wọ́n ti bọ̀rọ̀ ajé wọn kẹ́ ẹ wá sọ pé wọ́n ronú pìwàdà kí ni ìjọba ń ṣe fún wa
1: yìí náà. ẹ jí kí n béèrè ìbéèrè kan tá a pé nìkan bọ́ sórí ìtàkùn ayélujára ń sìn ó bọ́ àwọn kan tó wà nígbẹ̀nu àṣẹ bóyá bú gómìnà ni àbó bú àwọn sẹ́nitọ̀ kankan wọ́n mọ̀ bí wọ́n ṣe gbé ìgbà tí wọ́n ṣe fọ́nrán ara bàbá tí wọ́n gbẹ̀mí ẹ̀ yìí ṣé mọ̀ ibìkan ni fọ́nrán yóò ti kọ́kọ́ jáde
0: àti principal tó sọ̀rọ̀
1: ibìkan ni yóò ti kọ́kọ́ jáde kó tó mọ̀ tàn káàkiri wọn ò ti lè trace source yẹn IP address yẹn wọn ò mọ bí wọ́n ṣe lè trace ẹ̀ rárá.
0: wọ́n lè ṣe àwọn ọlọ́pọ̀ mi ro pe mo ma sun le mi
2: dakun
0: ki lo to se mo to se won ti won le se mi mo kan to se won ti won le ra drones
2: ki lo
0: ta ma fa fi se mo pe awon soldier ti won ni won to pase won lo won ni won lo ri kino tin pe ajo loro won di soldier na won yen te mole opolopo soldier yen nisin won wa ni to tin toju won awon kan ge bi mo se ka won ni won gbe mi ni e wa ri pe kini iwa ajo bi eni ko lowo se ni die ni
2: ibi tí mo wá fẹ́ bèrè ni pé kí ni tó yẹ kéèyàn ó máa ṣe nínú pass à ń sìnlú àbá ń darí ìlú tó fi yé pé kíní yo ẹ̀mí èèyàn ló tọ́ sí pé kéèyàn ó gbà.
0: ṣe rí mo ń bọ̀ ní tí mo sọ pé lọ́wọ́ òṣèlú nínú ni pé ẹ wo níjọ thursday ni gómìnà sọ wípé òun fẹ́ lọ fún ipò ààrẹ wọ́n lọ jí àwọn èèyàn níjọ friday wọ́n tún wá sọ wípé àwọn kan wà nínú ìlú yẹn lé agbègbè yẹn tí wọ́n ń ṣàgbọ́dẹ gbà fáwọn èèyàn yẹn wọ́n ni wọ́n ti
2: fi wọ́n ti náwó gan àwọn afurasí
0: bẹ́ẹ̀ni
2: mẹ́fà
0: wọ́n fi fóònù wọ́n fi tọpasẹ̀ wọn tí wọ́n bá àwọn èèyàn yẹn sọ̀rọ̀ pé ọ̀nà bíi ni ẹgbà nínú igbó yẹn ẹgbọ̀nà bíi kẹ́ ẹ máa wo bá a ṣe ń ṣe ra wa àwa tá a jọ tá tọ́ ẹ pé tálákà ọlọ́run wa a dẹ̀ tún wá ń ṣe ra wa wọn ò lè gbé ọmọ gómìnà wọn ò lè gbéyàwó gómìnà a tún wá ń ṣe ara wa ṣẹ́rí pé gómìnà dì clear níjọ thursday wọ́n jiyàn gbé friday ẹ̀mí mi sọ pé lọ́wọ́ òṣèlú nú pé nígbà bá dẹ̀ láàmú tá a bá dàlú ìlú mọ́ ẹ̀rú
2: èyí ṣe wájọ yìí.

0: ẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè.
2: Bàbá fẹ́ ń dọ̀dẹ́.
3: Ọ̀sẹ̀ mẹ́rin ni.
4: Ọ̀sẹ̀ mẹ́rin ni kì í
3: sọ̀sẹ̀ méjì.
4: Bẹ́ẹ̀ lọ dúkùnà.
3: Màsílù kọ́ lọ sájà.
4: Ọ̀sẹ̀ mẹ́rin lẹ́bìsì.
3: 32 FM 94.5.
4: Lórí ìtàn bá ń bọ̀ pàtì ilé bọ̀ pàtì.
3: Àmù pápápá.
4: Adébí mojú wọn ni.
1: A ti sọ̀rọ̀ ti ilé bọ̀ pàtì kí a rí gbọ́dọ̀. Tó mú tó fi ọ̀tí gbé àbúrè. Èmi ò mọ̀. Torí pé ilé ẹjọ́ sọ pé kò já mọ́ nǹkan kan nínú ẹgbẹ́ yẹn. O wa lọ ń pín fọ́ọ̀mù táwọn èèyàn máa fi díje. Àwọn tó lọ ń gba fọ́ọ̀mù lọ́wọ́ ẹ̀. Àwọn yẹn ọlọ́run wọ́n rọ mi sápò.
4: Ìfani.
1: Ìkejì òun fún rẹ̀ ó yẹ kó fi ti gbé torí pé tílé ẹjọ́ bá sọ̀rọ̀ òfin ni ọ̀rọ̀ tílé ẹjọ́ bá sọ. Kí ló kíra àwọn ọlọ́pàá wò.
4: Ẹ jẹ́ kí n béèrè náà tí wọ́n bá ní pé àwọn kan tẹ ìlànà ilé ẹjọ́ mọ́lẹ̀ pé wọn ò tẹ̀lé. Ó dàgbà tó pé àwọn tí wọn ò lẹ́fọ̀ lẹ́ẹ̀kan náà báwọn tó yẹ pé wọn ò ló kọ lòfin náà máa ṣiṣẹ́ lórí wọn. Ìtorí ọ̀pọ̀lọpọ̀ gbangba mi ẹ gbọ́ pé àwọn ìpínlẹ̀ àwọn gómìnà àwọn kan bíi fún àpẹẹrẹ nísìn ẹ jẹ́ ká wo ti ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè wa Nàìjíríà nípa ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. Àwọn gómìnà ọ̀tẹ̀lé ilé ẹjọ́ ti gbé kalẹ̀. Bí ó ṣe yẹ kó tọ́.
1: Ó tún gbé kalẹ̀ pé kí local government kí wọ́n parí kí wọ́n kúrò lábẹ́ ìjọba.
4: Nǹkan kan pẹ́kẹ́ ọ̀sìn gbé.
1: Ohun tí ò ní orílẹ̀-èdè.
3: Láfikún tó sọ. Alákòóso tẹ́lẹ̀ rí fọ́rọ̀ agbára. Mọ́mà tí ilé ẹjọ́ gbé ìdájọ́ kalẹ̀ ni pé ẹ̀wọ̀n 75 years. Wo si mẹ wo ri o mu bayi o
4: wọn fi ni ọ káàkiri ni
3: wo ri o mu bayi o
1: yàtọ̀ ló mu padà wálé ẹjọ́ kò padà
3: wálé
1: ó wà ní títì wọn wá sọ wípé ààrẹ òyà ó máa tó ṣù méjì ó tó gbádùn adájọ́ wa sọ pé ìbá wà lórí
4: ìjà wọn fẹ́ wọn káàkiri ni
1: sam wa ṣé rí òfin tó wà ní nàìjíríà àwọn tó wọn pera wọn
4: tí wọn pera ṣẹbẹ nìkan ló ṣe onídùúró fún kó tó lọ sílé òkè wọn ṣe lọgbẹ nìyẹn.
1: Adájọ́ sọ pé kí ló yẹ ìbá àjẹ wíwọ́ ìbá àjẹ gbígbé kí wọ́n gbé wá.
3: ọ̀rọ̀ lórí
1: òfin yẹn kì í mú ara àwọn tó pera wọn lálágbára aráàlú ni wọ́n máa ń fìyà jẹ ọbẹ̀ tí ò lé èkó ló dùn ún ṣapá ọmọ tí ò dùn tí ò ní bàbá ló dùn fìyà jẹ orílẹ̀-èdè yóò dàgbà òun ni ò jẹ.
3: Dákun láàrin ìṣẹ́jú kan bá mi ẹ̀kan bá wa wọlé yìí ìbẹ̀rùbojú ẹ̀bólà kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn.

Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke. Ọ̀pá òjé balẹ̀ o mi worowo. Ọjọ́ ni pé ìpàdé kì í jìnà. Àkókò tó láti gbọ́ gbàǹkọ́ gbé ètò náà. Bele gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì. Ìwọ náà tẹ́tí lẹ́kọ. Wá kọ́gbọ́n nínú ètò yìí. Kò síbi tí ọwọ́ já irin kò dé o. Dẹ́kọ̀ àwúsí títí lọ dẹ́dùn mà wúsẹ̀. Ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó. Bele gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn. Bele gbọ́, ọ̀kan ṣoṣo làjànà kú ètò yìí tó mi gbó kìjikìji. Lóríṣiríṣi nìrírí ayé. Ẹni tó kàn ló mọ̀. Ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wá fún wa. Gbogbo yín la kí ẹ lẹ́ o. Ọmọ Oduduwa.

bọ́tí ẹ̀ jẹ́ pé àwọn ọmọ òde òní ti yí gbọ́lọ́hìn yẹn padà o wọn ní kò sí ní táwọn fẹ́ fi àkísà ṣe àbí. Wọ́n ní ọmọ táyé bílàyé ń pọ̀n àti wípé aṣọ ìgbà ni wọ́n ń dá fún ìgbà bẹ́ẹ̀ òkúta tí màlẹ̀ wọn kọ̀ọ́lẹ̀ náà ni ó padà dígun.

lẹ́ẹ̀kan sí mo ń fi àkókò yìí kí gbogbo àwa tá a wà lẹ́nu iṣẹ́ pátápátá wípé a kú iṣẹ́ òní o ṣe ń gbádùn ètò yìí níbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń gbọ́ bí iṣẹ́ bá ti yá iṣẹ́ yá ni ẹjẹ́ àṣìṣe wa dojú àmì kí bùbá wa ó lè bá bo òdodo lónìí tuesday a ò gbọ́dọ̀ ṣe mẹ́lẹ́ lákòókò yìí ẹnu iṣẹ́ lóníkálukú gbọ́dọ̀ wà ọkọ ọba àdá ọba kò ní sáwa lẹ́sẹ̀ o kẹsà mi ṣùgbọ́n káwa náà ká mọ̀ fẹsẹ̀ síbi ọkọ ọba ká dẹ̀ jìnà síbi àdá ọba wà kó mọ̀ bá sáwa lọ́wọ́.

lóòótọ́ iye ètò ni wípé ká polówó ọjà nínú ètò ọ̀hún àmọ́ ìpolówó kò gbọ́dọ̀ wá gba ètò mọ́ni lọ́wọ́ nǹkan tá a bá ń ṣe táwọn èèyàn fi ń gbọ́ ni tó bá ti sọnù kúrò nínú ètò ọ̀hún èèyàn lè pàdánù gbogbo àwọn tó ń gbọ́ ma ju content nu je ka won to ngo e ki won keko ninu eto to nse koda bo je efe tabi awada lo nse ninu eto ohun sibe na je ko fa ogbon yo

0: Àmọ́ lọ́dọ̀ ti wa níbi ẹnìkan ṣoṣo ló fẹ́ ṣiṣẹ́ èèyàn mẹ́ta. Báwo ni ọpọlọ onítọ̀hún kò ṣe ní mọ́ gbóná? Báwo ló ṣe fẹ́ sọpọlọ kalẹ̀ nínú ètò tí ń ṣe?
1: Ọ̀rẹ́ sọ́wọ́ ló ní kí sẹ́wọ̀ ní mọ́, àrẹ ní tó lówó, ló tún ní jù rẹ̀ lọ.
0: Òun ni ó kọ̀wé tí ó fi ṣètò, òun náà ló fẹ́ ṣètò ọ̀hún. Ohun yìí kan náà ni ó tún máa lé ìpolówó ọjà láti ibì kan dé ibì kan. Ó ga o.
1: Ìwọ kò ní kò jáwọ nìkan, ara ni tí ó ní o, ìwọ sọ ti wọn lọ.
0: Kówó pé, ọmọ ọlọ́mọ, kí wọ́n má bàa fagilé ètò tó ń ṣe nílé iṣẹ́ títí ń ṣètò náà nígbà tó bá jẹ wọ́n lówó. Ìdí táwọn àṣàwọ̀ ṣe pọ̀ nínú iṣẹ́ yìí nìyẹn o.

Mr. Theophilus, ọ̀gá àgbà kan ló jẹ́ nílé iṣẹ́ kan tó wà nípínlẹ̀ Ogun. O ni wọ́n fi ṣe GM níbẹ̀. Àkókò tí wọ́n gbé délé iṣẹ́ yìí. O kásẹ̀ gbogbo wà bàjẹ́ ńlẹ̀ ká pẹ́ dẹnu iṣẹ́ ká mọ̀ ṣe mẹ́lẹ́ ká mọ̀ kówó jẹ́ ń bi iṣẹ́ gbogbo ẹ̀ ló fagilé. Àwọn ọ̀gá-lọ́gá kan wà níbi iṣẹ́ yìí tẹ́lẹ̀ tó jẹ́ pé ọ̀kan nínú wọn ni wọ́n ṣe bí yóò dọ̀gá tí ó di GM tí wọ́n ti ń nàgàwo ipò náà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbẹ́ nìkan wá látòlú ilé iṣẹ́ wọn pé ó ní kó wá di ilé iṣẹ́ yìí mú ìyẹn ni wọ́n ń pè ní Mr. Theophilus. Nìkan ló ti kọ́kọ́ wà nípò yẹn tẹ́lẹ̀ kí wọ́n tó gbé Mr. Theophilus dé. Onítọ̀ún fẹ̀yìntì ni. Onítọ̀ún náà wà nínú àwọn ọ̀gá tí wọ́n jọ ń kówó ilé iṣẹ́ yẹn jẹ kó tó fẹ̀yìntì. Ǹjẹ́ kí wọ́n dẹ̀ gbé ẹni tó tẹ̀lé débẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá. Àwọn tó ń du ipò GM náà wọ́n tó mẹ́ta tẹ́nì kíní ò gbà fẹ́nì kejì tó ń di fanfa tó ń dìjà. Eléyìí ni wọ́n kúkú fi wá gbé ẹlòmíì wá látòlú ilé iṣẹ́ wọn pé kó wá ṣe GM. Ibi tí gbogbo wọn fojú sí ọ̀nà ò bá bẹ̀ lọ. Wọ́n gbé súnmọ́ Mr. Theophilus GM tuntun bó ti dé wọ́n gbé súnmọ́ bí wọ́n ti ń ṣe. Tówó bá jẹ́ mílíọ̀nù lọ́nà mẹ́wàá tí wọ́n fẹ́ lò. Wọ́n lè kọ mílíọ̀nù lọ́nà ogún síbẹ̀ pé kí GM kó fọwọ́ sí ìdajì owó yìí. Àwọn ọ̀gá lọ́gà ní òpin. Ìdajì tó kù ni wọ́n ń kó jíṣẹ́ fẹ́ni tó nílé iṣẹ́. Bí wọ́n ti ń ṣe ń bẹ̀ nìyẹn. Gbogbo àwọn ọ̀gá tí ń jíwó kó yìí pẹ̀lú GM wọn ò ju mẹ́fà lọ o mẹ́nu mọ́ ni a fi ń ṣe awó yẹn ò gbọ́dọ̀ lu síta. Kí ni wọ́n gbé ọ̀gá tuntun dénà? Ọ̀gá tuntun yìí kò fààyè játijàti kò fi ilẹ̀. Kò bá wọn lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ ó gbégi dínà ibi tí gbogbo wọn ti ń kówó jẹ tí ò bá buwọ́ lùwé kó sáìn owó kankan ò lè jáde síta. Theophilus ní lákòókò tèmi yìí omi tuntun dé ẹja tuntun kó wọnú omi ni o. Gbogbo ẹnikẹ́ni tó bá fọwọ́ pa ẹ̀dà òfin ẹ̀ lójú ó ń dá wọn padà sílé ni. Nígbà tó yá làwọn ọ̀gá lọ́gà yìí bá ṣe pàdé pé kí ni wọn ó ti ṣe tọ̀gá àwọn tuntun yìí sí o. Èwo mọ́sùmọ́tọ̀ ni gbogbo wọn bá pinnu nǹkan tí wọn ó ṣe. Ọjọ́ kan màdáàmù kan wá Mr. Theophilus wá sọ́fíìsì. Lójijì ni wọ́n bá ń gbọ́ igbe nínú ọ́fíìsì yìí o. Tí màdáàmù náà ń kígbe ẹgbà mí o tí màdáàmù náà ń kígbe. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé? Ibi tá a dé nìyẹn ń jẹjọ. Kí ló wá ṣẹlẹ̀ gan? Ẹ jẹ́ àjọ gbọ́ apá kejì ṣẹlẹ̀ gbáǹkọ́gbì yìí léyìí tí mo pè ní inú kan.

0: lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ọ̀gá àwọn ìgbádùn ta tó padà sẹ́nu iṣẹ́ ọ̀gbẹ́ni tó ṣe léde ọ̀gá yìí ló bá gba lẹ́tà kan látòkè wípé wọ́n ti gbé lọ sẹ́ka ilé iṣẹ́ wọn kan tó wà nílẹ̀ haúsá ní nọ́ọ̀tì ó kó aṣálẹ̀ níbẹ̀ èyí bí nínú gidigidi púpọ̀ púpọ̀ ó ní mo mọ̀ wípé ọ̀gá wa tí mo ń ṣe léde tó ṣẹ̀ṣẹ̀ padà sẹ́nu iṣẹ́ ó lóun mọ̀ wípé òun ló wà nídìí transfer yìí o ó ní ó mọ̀ọ́mọ̀ yọwọ́ mi nínú kí là ń kó gbogbo tọ̀ìtọ̀ì tá a jọ ń jẹ nílé iṣẹ́ yìí ni ó ní mo mọ̀ wípé òun ló kọ̀wé sọ́gà àgbà pátápátá lókè tí wọ́n fi gbé mi kúrò nílé iṣẹ́ tá a ti jọ ń kówó jẹ yìí ọgbẹ́ni tá à ń sọ yìí ní kàkà kékun mọ́jẹ̀sìṣẹ́ yóò fi ṣàwàdànù ni ó ní gbogbo ohun táwọn ṣètìlé fi jó gbogbo ayé ní ògbọ́ ló bá lọ sólú iléeṣẹ́ wọn tó wà lẹ́kọ̀ọ́ ó lọ bọ́gà àgbà pátápátá ń bẹ̀ ó ní ẹjọ́ mo wá láti jáwọ́ ẹ̀ṣẹ̀ mi ni o ó ní mo ṣetán láti kà èmi nìkan dẹ̀kọ́ ìjáwọ́ ẹ̀ṣẹ̀ yìí àwọn tó kàn pọ̀ o ló bá ṣe àlàyé gbogbo báwọn ṣe ń jí owó kó nílé iṣẹ́ káwí káfọ̀ káfọ̀ káwí wọn gbé ọdítọ̀ kan dìde látọlú iléeṣẹ́ wọn lẹ́kọ̀ọ́ ìyẹn àyẹ̀wé owó wò ìyẹn wá ṣèwádìí owó náà ó dẹ̀ bá bẹ́ẹ̀ lóòótọ́ pé wọ́n kówó yẹn jẹ ni ọ̀gbẹ́ni yìí tún ní ẹ wò ó kó tán síbẹ̀ o ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kejì kọ́kàn mi kó lè ba àfúyá kó lè ba àbalẹ̀ ó ní ẹ wò ó àdìtẹ́ nìkan ó ní agbógun ti aláìṣẹ̀ ó ní mr theophilosi tẹ́ ẹ lé lọ níje lò ó àwọn làwọn dìtẹ̀ mọ́ o.
1: wọ́n wá ní kọ́gbọ́rọ̀ nílé-ẹjọ́ wọ́n sọ pé kọ́gbọ́rọ̀ nílé-ẹjọ́.
0: ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ yes àdìtẹ̀ mọ́ mr theophilosi ni ìgbà tí ò fààyè jẹkújẹ sílẹ̀ tó ń dí wa lọ́wọ́ tí ò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti kówó ilé iṣẹ́ yìí jẹ ó ní gbogbo bí madam kan ṣe wá bá ní ọ́fíìsì tó ló fipá bá ń lò pọ̀ ó ní ẹ wo ète wa ni ó ní theophilosi ò fi tipátipá bá ẹnìkankan lò pọ̀ kíá md ilé iṣẹ́ yìí pátápátá lẹ́kọ̀ọ́ ó fọlọ́pàá kó gbogbo wọn gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà ìbàjẹ́ yìí ọ̀gbẹ́ni tó ń kà tó ń jáwọ́ ẹ̀ṣẹ̀ yìí ní ẹ kó wa ó lè ní gbogbo wa ẹ kó wa ó lè ní gbogbo wa ẹ kó wa.

ọlọ́pàá kó gbogbo wọn o. Àwọn ọlọ́pàá lọ gbé Madam Joni náà tó ní Theophilus fi tipátipá bá lò pọ̀ nínú ọ́fíìsì ìyẹn náà sọ tẹnu ẹ̀ ó ní ẹjọ́ ẹjẹ̀ ń jẹ́wọ́ o wọ́n sanwó iṣẹ́ mi fún mi ni o láti dété yìí àwọn ọ̀gá lọ́gà ni wọ́n bẹ̀ mí lọ́wọ́ yìí pé kí n bá wọn ṣiṣẹ́ yẹn o mo dẹ̀ gbowó lọ́wọ́ wọn kí n tó bá wọn ṣe ó ní lọ́jọ́ yẹn èmi ni mo mọ̀ọ́mọ̀ já pint tí mi wọ̀ tí mo dẹ̀ kó ṣòkòtò mọ Theophilus nídìí pó fi tipátipá bá mi lò pọ̀ mo ti ń jáwọ́ báyìí ẹnìkan ò ní kó sínú omi mọ́ kó dẹ̀ tún máa kígbe òtútù mo ti

tọ́. Màdáàmù yìí ojú ẹ̀ kan mọ̀ bo lọ́dọ̀ àwọn ọlọ́pàá kó tó di pé ó bọ́ ńbẹ, kì í ṣòwò díẹ̀ ló ná kó tó bọ́nú ẹjọ́ yẹn o. Gbogbo àwọn òbílẹ̀jẹ́ nínú iléeṣẹ́ yẹn àti lágbájá àti tẹ̀mẹ̀dù àti làkàṣègbè ọlọ́pàá gbé gbogbo wọn tìmálé, kódà wọ́n gbé wọn délé ẹjọ́. Díẹ̀ ló kù kí wọn ó ṣẹ̀wọ̀n. Owó tí wọn kó jẹ nílé iṣẹ́ yẹn pọ̀, ṣùgbọ́n èèyàn gidi ni MD ọ̀gá àgbà pátápátá yányán tó ní ilé iṣẹ́ yìí. Síbẹ̀síbẹ̀ ó ṣojú àánú wò wọ́n, ó ní kí wọn ó fi wọ́n lẹ̀ kí wọn ó máa

ọgbẹni kan jẹjẹ njẹjẹ lojoko sinu ile ni o ni won ba wa gbe awon olopade lati yagankun nibadan won fi handcuff si lowo ki mo se ki lo sele ni won ba lo ti mole won ni adigun jale ni ha emi o le emi ko o ti o boye esiyan mu ni kato wi kato fo won ti gbe lo ile ejo ati kootu ladajo ti ni ki won koko lo fi pamọ sagodi logba ewon nibadan na ẹni tá ń sọ yìí laolu ló ń jẹ ọmọ ìpínlẹ kogi ni iṣẹ ajé náà ló gbé débàdàn ó gbalé sádùúgbò dínjó ó ń dágbé ńbẹ laolu kò níyà kò ní bàbá mọ àwọn mọlẹbí ẹ gbogbo wọn wà nílùú kàbà ní kogi wọn fi laolu pamọ sọgbà ẹwọn lágodi nìbàdàn títí fún bí oṣù mẹta ló kọkọ fi wà ńbẹ o kó tó di pé adájọ tiẹ súwèé kàn án ọgbẹ́ni kan tí wọ́n ń pè ní kamil tàbí ká pè ní kamilu ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni òun wá wá ẹnìkan lọ sí ọgbà ẹ̀wọ̀n lágodi nìbàdàn ẹni tí ọ̀gbẹ́ni ìwá wá lọ wọ́n mú fún ẹ̀sùn kan tí ò mọwọ́ mẹsẹ̀ ńbẹ ni o ibi tí yẹn ti wá ń ṣe àlàyé ni tó gbé dé ọgbà ẹ̀wọ̀n fún kamilu ibẹ̀ náà ni láolú ti sọ tiẹ̀ náà fún pé ẹ̀sùn adigunjalè ni wọ́n mú mi fún o èmi kì í sọlé mi ò mọ nǹkan kan nípa tí wọ́n mú mi fún ọgbẹni kamilu ajàfẹtọ ọmọnìyàn yìí ló bá fi laolu lọkàn balẹ òní tó bá ti jẹ pé lóòótọ kò mọwọ mẹsẹ nínú nǹkan tí wọn mú fún yìí ó ní yóò bọ ńbẹ o ni kamilu bá lọ báwọn ọlọpàá tí wọn mú laolu pé kí ló dé tí wọn ṣe fẹsùn olè kan àwọn ọlọpàá ní ilé ọtí kan ni wọn ti tàwọn lólobó wípé àwọn adigunjalè máa ń jókòó bẹẹ ibẹ náà sì ni wọn ti máa ń ṣèpàdé ibi tí wọn bá ti fẹ lọ jalè

padà sagodi lọ́gbà ẹ̀wọ̀n ọ̀gbẹ́ni ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn yìí ní níbo ló ti ń ṣiṣẹ́ gan ìyẹn láolú láolú ní bódìjà lòún ti ń bẹ ẹnìkan ṣiṣẹ́ akọ̀wé ó ní bóun ti kú níbi iṣẹ́ lọ́jọ́ yẹn mo yà sílé ọtí tó wà lọ́nà ilé ibi tí mò ń gbé láolú ní mi ò mọ̀ pé wèé ìdánimọ̀ ID card mi ó ṣèṣì bọ́lẹ̀ nílé ọtí kí n tó máa lọ ilé ni wọ́n ní kò sí wá sọ gbogbo èyí fáwọn ọlọ́pàá kí wọ́n tó gbé lọ ilé ẹjọ́

jo o ni a mo gbiyanju ati salaye fun won ngba na won o gba mi gbo ni la olu ni emi o ti e mo pe wo idanimo mi wa lowo won won o fi han mi olopa yi ni looto lo so awon se bi boyo ndi ba ni tele tele oni bayi ododo ti nfoju han olopa yi ni omo ole ta won mu oto ni ile ejo ti won gbe lo be oto ni ile ejo ti won gbe la olu lo to ba je pe ohun atan mo le yi ti jo foju kun oju tele tele ni boya iyen e ba ti so fa won olopa wi pe ko si nu won emi nti yin toto kamilu aja fe to omo niyan ye ati olopa ni won ba tun gba bise la olu lo ni bodija titi nsise akowe won lo wa die ni be o na lojuwe fun won o igba ti won debi titi nsise ti won se wa de oga e ni omo daada ni ati bi ojo melo bayi lawon o ti mo n to sele si ti o fi wa bi ise mo oga e ni koda mo ti gbo ni se dide lati lo wo nile won won ni won o ba nile pe se lo ti le kun be pa oga ala olu ni bi ise ni e wo o ni awon to pe ago e titi ko gbe awon o mo n to se awon ode tun mo bi ti won le wa si ni won ba so fun oga e yi wi pe ogba e won lo wa o lagode lati bi osu meta o le die ha kilode kilo se won ni won mu fun esun adegunjale ni loga e ba ni laye laye laye o le ke o ti o oni boya won seyan mu ni oga e ni odun kefa ni yi to ti n ba wa sise opolopo nkan lade ti fi dan wo to je pe se lo nyege ni gbogbo àwọn ìwádìí tí wọ́n wá ṣe nípa aláolú lọ́tún lọ́sìn yìí tí wá jẹ́ kí wọ́n mọ̀ wípé ó ṣàgbákò ní o kìí sọmọ kọ́mọ. ẹ wá mọ̀ gbọ́ kó tó dijọ́ ìgbẹ́jọ́ kamilu ajafẹ́tọ̀ ọmọnìyàn yìí ó ti ṣètò lọ́ọ̀yà tó gbóná àwọn ọlọ́pàá náà dúró tì gbágbágbá wọn ni àwọn gbọ́dọ̀ jọjà fún kamilu nínú ọ̀fìn tó wà ní o. àwọn ọlọ́pàá tún wé mí-ín kọ́ wọ́n gbé fáìlì náà déwájú adájọ́ kamilu ajafẹ́tọ̀ ọmọnìyàn àti lọ́ọ̀yà pẹ̀lú ọlọ́pàá tó ń ṣẹjọ́ ọláolú wọ́n jẹ́ kádájọ́ mọ̀ wípé wọ́n sì mú ni o. ẹ̀yin kọ́ yìí báyìí ni adájọ́ ṣe ni kó máa lọ lálàáfíà tí wọ́n fi láolú lẹ̀ ǹjẹ́ kí ló kó bá láolú ìwé ìdánimọ̀ ẹ̀ tó jùnú yìí ló ṣàkóbá fún ibi tó ti mu tí ni id card ti já bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ti mu tí yóò ń gbà náà ó fi nàkànàkàn délé ni o. kété tó kúrò nílé ọtí làwọn adigunjalè náà débẹ̀ táwọn náà wá mutí táwọn ọlọ́pàá ṣe tọpinpin wọn débẹ̀ tí méjì fi sá lọ nínú wọn ìwé ìdánimọ̀ táwọn ọlọ́pàá wá bá ńlẹ̀ yìí ni wọ́n fi ṣe bí kan nínú àwọn olè tó sá lọ ni wọ́n ṣe bí kan nínú wọn lónìí ìwé ìdánimọ̀ náà láì mọ̀ wípé onítọ̀hún ó wá ṣe fàájì nílé ọtí ni kò mọ nǹkan kan nípa olè jíjà ìwọ náà fèyí kọ́gbọ́n bí o ti ń gbọ́ mi ID card tó ń lò ìwé ìdánimọ̀ tó bá sọnù tètè lọ fi táwọn ọlọ́pàá létí o. ẹlòmíì kò lákàkún kì í ka nǹkan kún ẹ̀kọ́ gbọ́n nínú ìṣẹ̀lẹ̀ gbankọgbì tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí tó bá sọ̀wé ìdánimọ̀ nù tètè yá wá o ní láti mọ ibi tó sọnù sí tó o bá wá mọ bẹ tètò fi tó àwọn ọlọ́pàá létí káwọn ẹni bí ó mọ̀ bá a lọ fi ṣiṣẹ́ kíṣẹ́. èyí tá a ṣe léni tó ẹjẹ́ káwọ̀ máa lọ sílé báyìí ìpé ìpéjú ńlá aláfilà àwa ti lọ léni àti bọ̀ a ò dẹ̀bọ̀ ọmọ jẹ́ nínú ètò tẹ̀lé o gbélégbọ́ láti iléeṣẹ́ 32 fm nìbàdàn mo kí gbogbo yín níbikíbi tí atẹ́gùn ètò yìí tó bá fẹ́ dé ló kọ adédayò adéyẹmí tá a jọ mú àkọ́tún ètò ọ̀hún wá mo fi yín sílẹ̀ láàyè ayé ni wọ́n padà wá bá gbogbo yín jọ́ mẹ́jọ títí ìgbà náà tẹ́tùn máa gbọ́ tuntun ó ń lèmi.

0: Ekaro ako jumo mama hodo dombe she dada la bayin she dada le wa keke ba wa na she wa atuku ojo segun tuni aba won segun otale otaude ekabo suri eto gbagede oro nikoni adirin posono ikani feyin 32 fm 94.9 ta kale si laughter house ori oke premier Mokola Ibadan. Peter Ola Shupo, Captain Pitu, on le côté mi. Moki, Ekaro, Akojumo. Bakano ni monki, Ojogbon, Yemi Farumbi, O-O-N. Tek bakari ja, Shoju, Orile de wa Nigeria, Inyesi, Orile de ti Republic of Philippines, ati Kingdom of Cambodia. Ojogbon Yemi Farumbi O-O-N. Ekaro sa.
1: Captain.
0: Yes, sir.
1: Mo salute you. Chiyo.
0: Ekaro sa.
1: Eku gba gugu.
0: Yes, sir.
1: Omo ba.
2: Sir.
1: Mo le ti adura ni laipe.
2: Yes, sir.
1: Ogbe je de wa nle. Alafia la ma ba yin gugu gba o.
0: Amen.
1: Ma gbagbe. 32 FM.
0: Eshion. Bakana moki Dr. Olumide Ademiloye Ekarosa.
2: Pitu moki o. Moki egbon mi to wa legbe nbe yen. Agbara nla to je ka jisojo oni laya ta lafia. Won ni fi yin sile o.
0: Amen.
2: Olutunu dun to ji wa sojo oni ninu ituro ati ibukun. Gbogbo àwọn èèyàn tó ń dá sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ yìí àwọn èèyàn tó ń kọ ilé-iṣẹ́ yìí tó kọ tó fine tó yìí àtẹni tó gbówó sílẹ̀ àtẹni tí ò fowó sílẹ̀ tó ń fi àdúrà ran ilé-iṣẹ́ yìí lọ́wọ́ àtẹ̀yìn tẹ̀ ń dá sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ yìí láti ìgboro eré àti ayọ̀ ní orúkọ Jésù Kristì kò ní wáyín kò ní wáyín tì gbogbo ìdáwọ́lé yín máa yọrí sí rere ni ẹ ṣe gan.
0: Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò gbàgede ọ̀rọ̀ láàárọ̀ yìí. Lónìí lórí ètò gbàgede ọ̀rọ̀, ọ̀rọ̀ nípa ètò ààbò tó mẹ́rin náà ni. Ó ti fẹ́ jẹ́ pé gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ gan ní jẹ jáde. À ń gbójú kò ń bẹ̀ ká lè rí nǹkan míì mú ká tún lè rí míì ìgbéyẹ̀wò ni. Ní àìpẹ́ yìí, àwọn ọmọ ológun méje àti àwọn aráàlú òun náà ni wọ́n dé ọ̀run láti báwọn agbésùmọ̀mí bí wọ́n ṣe ní pé wọ́n dọdẹ àwọn agbésùmọ̀mí ìyẹn ní sokoto wọ́n sẹ́bùrú wọn. Nídìí èyí wọ́n ní àwọn agbésùmọ̀mí tó tó ogun o òun náà ni àwọn ọmọ ogun ti iléeṣẹ́ ọmọ ológun nàìjíríà ló ń sọ pé nígbà tí orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn ọmọ ogun méjèèjì tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ àjọṣepọ̀ tako àwọn ISIS wọ́n ní àwọn náà rẹ́yìn àwọn ọmọ ogun àwọn ọmọ agbésùmọ̀mí tó tó ogun níye ṣùgbọ́n lásìkò tí wọ́n ń dọdẹ ara wọn yìí ọmọ ogun méje ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn àwọn aráàlú náà wọ́n fara kááṣá ìyẹn ní sokoto nípínlẹ̀ ọ̀yọ́ ti wà yìí torí pé tẹ́lẹ̀ òkèrè la ti ń gbọ́ àwọn ni òkèrè lọ́ọ̀ ni ẹnu ká mọ́ rìnrìn àjò lọ́ọ̀lú kankan ni kálukú ó sì jókòó lé àwọn èèyàn jókòó lé wọn báyìí àwọn agbésùmọ̀mí sì tún wọlé tọ̀ wọ́n wẹ́rẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n jẹ́ odi mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ 19 àwọn akẹ́kọ̀ọ́ 19 lápapọ̀ pẹ̀lú àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé wọ́n jẹ́ 64 òní ajigbe níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ nígbà tí ni àwọn ajínigbé agbésùmọ̀mí yìí wọ́n ya bo àwọn ilé ẹ̀kọ́ kan níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ wa yìí tó ti wá ń kọni lóminú pé ikú tó ń pojú gbà ẹni òun lọ̀rọ̀ tó délẹ̀ òkèrè la ti ń gbọ́ tẹ́lẹ̀ apá òkè ọya ni wọ́n ti dé Kwara o wọ́n ti dé apá ibìkan Londo o ó ti wọ ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí wọ́n ní kọ́ àwọn olùkọ́ nílé ẹ̀kọ́ community high school wọ́n gbé principal wọn ọ̀dàwátì àwọn olùkọ́ níbẹ̀ wọ́n tún gbé olùkọ́ ile eko Yawota Baptist Nursery and Primary School iyen mi arabirin Mary Akanbi awon ara abule won je odi mimo pe okolopo okada bi merin on lawon gbesun mi ni o tun gbe sa lo ti o fi bese won soro won wa nro ijoba apapo won ro ijoba ipinle Oyo awon oluko ti e ti se wode pe awon oluko awon ti ji gbe enu se ni o wa ti an ti lo gbe won gomina ni awon oni paye gba awon odaran lati je gaba ni ipinle Oyo be ne gbe ka so wi pe awon omo kekeke ona ni a wa dode won monu ile eko won yi pe a ti wa gbo bayi lara awon oluko un fun kan ti je jade tan ni won si dunbu re won pa a ti se yi se lesu lo enu ise eni awon omo to re ile eko apo won o tun daju ojojumo la nka iroyin agbesumo mi se ku pa awon odaran awon wa soro kan gba eh awon agbesumo mi yi eyan ba tori omu tan na ko ni o tun di pe e won tun ti a won tun ti wa danto won ti yi wa pada o na ni o gbeyin re se lo nja won yan yo po ni afi bo ojogun yemi parumbi won mo ti de pin le Oyo
1: a mo pe o sele a de tin so lori eto yi o gba ti won ti kolu won sokoto a mo pe nkan meji ni won le se won lo soke si won lo ja si Niger Republic tabi ko so si sale to ba so si sale won wo ibi ti gbo po si to le farapamọ si to ti le ma dode to de ti ma ri eyan pa boni gbona tu po si le yo ba ni te ba mu lato yo lati forest sabi e mu lo titi e fi de ondo a mo pe yo sele ṣùgbọ́n nǹkan kan ti máa ń dùn mí lù yìí ni pé a mọ̀ pé nǹkan ó ṣẹlẹ̀ a ní ṣe nǹkan kan ń pa ẹ̀ tó bá wá ṣẹlẹ̀ tán a wà máa fẹ́ ṣe nǹkan kan àwọn èyí ti wọnú gbó wà kì í ṣe pé wọ́n ṣe wọ̀ láti bí dáná december january ìrẹ́nìkè ó ti ẹ̀pẹ́ tó ti wà tò ní bí ọdún mẹ́rin àbí mélòó kan sẹ́yìn nígbà tí bàbá akíntó kọ́kọ́ bẹ̀rẹ̀ Yorùbá World Congress ni wọ́n ti lo drone pé kó ya fọ́tò ilẹ̀ Yorùbá nígbà ìlú ti fi hàn pé àwọn agbésùnmọ̀ míì àbí àwọn àjèjì wọ̀nyí wọ́n ti wà ní 350 plus tàbí lo pé 368 ni location tí wọ́n wà nílẹ̀ Yorùbá kí la ṣe sí kò sí à ń lóde ìjọba àpapọ̀ tí ò ní nǹkan ṣe pé wọn ò ní nǹkan ṣe o tá bá ní nǹkan ṣe president ààrẹ tó ṣèlérí fún wa wípé tóun bá ti débẹ̀ fún máa yí ètò àpòpadà tí bá sọ léèbó ni new security doctrine and new security architecture ọdún kẹta rèé àti rèé tóyítà bá ní new security doctrine ni àti architecture ni a ní máa fi ọdún mẹ́ta sọ lórí state police kàmá ẹ̀ tí gbé òfin tí ó ṣe kalẹ̀ a ní ní àmọ̀tẹ́kù tí ò níbọn lọ́wọ́ nílẹ̀ Yorùbá àbí irú àwọn ọdẹ wa kì í ṣe ṣàkàpùlà ní mo máa gbé káàkiri láti pàdé àwọn tó ní èké 47 a ṣe nǹkan kan mo sì fẹ́ pe awon ba wa nsi mu fe challenge won won le so pe won mo pe nkan yin ma sele won le so pe won so fun won ni odun to koja pe ti won ba gbe awon igbese kan won ma gbe oba inu afi o de mbo baba olubadan e le so pe egbon nkan ti mo so yi baba oni e le so pe mi egbon nkan ti mo so yi tori mo gbon pe egbo tori mo mo si bi e se gbo mo si mo si bi e se se gbe igbese yo kan yo ba so wi pe am pe ni kan nbo a ma nta won de ni
0: ambo awon la dede
1: a de awon de
0: he
1: toro ni awon igbese kan gege bi yoruba ti a ni lati gbe timi ba fe ku yo koja ala mi oni igbese ti yoruba ma ngbe timi ba fe ko wonu oko mi to ba fe ko wonu ilu mi oni igbese ti yoruba le gbe se won gbe o gbe on ka bi si wa o gbe ka fi e soto e bi won ni e o si mo pe e je gbogbo e won to ba lo lorun won ni o je ka wa wo ti joba won la America to du ta wa mu ni sokoto yi ogun eyan tabi
0: oya kan lo sorun won pa awon agbesun mi ogun
1: ogun
0: won le ogun
1: ṣugbọn won de pa soja wa meje
0: won seburu awon ogun won pa meje ara ilu na ton wa nbe o
1: ṣugbọn ko si soja America to ba won ju so opo to ku ke yo so kankan fun won ada ba koju a koju won ni bi ose kan President Trump ma announce pe igbakeji ISI worldwide pe nipa ase ohun oni ke awon ọmọ ogun America ni Chad area kon attack won si pa are America o pàṣẹ fa ọmọ ogun ẹ̀wọ̀n sì pa ṣé àwa ọmọ pé ọ̀dọ̀ wa ló wà káàrẹ̀ tí wa ti pàṣẹ.
0: Láti pa àwọn ò sì dáríjì pé ó ti yíwà padà.
1: Àwọn èèyàn wípé wọn ò dáríjì yẹn mi wọn ò dáríjì terrorist. Ṣé àwọn tó pa lànà kò pa ẹ̀jẹ̀ tó dà sílẹ̀ la ní kò dà sílẹ̀ pélé tá à ń sọ nítorí rẹ yìí ń sìn wọn ní headmaster kan ìyẹn fẹ́ escape fẹ́ gba ojú window jáde wọn kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kú wọn ní mass teacher wọn so mọ́gi nínú fọ́nrán tí wọ́n ń sọ yìí wọ́n gé orí ẹ̀ bàbá ẹnìkan ni ọkọ ẹnìkan ni ọmọ àwọn kan ni ó jáde láàárọ̀ lọ ṣiṣẹ́ ni orin ebenezer obeni à ń jáde lọ lòní elédùmọ̀rin à ń jáde máa jẹ́ ká gbàdé apákú ohun tá à ń jẹ là ń wà lọ bàbá má ṣe pàdé ohun tí ó jẹ wá àwọn tíṣà yìí pàdé ohun tí ó jẹ wọn ṣé ẹbí wọn ni pé wọn lọ lé ìdìbò ṣé ẹbí ni pé àwọn ọmọ iléèwé tó sọ pé ó fẹ́ tó ogójì yìí wọn lọ skul kì í tún wá ṣe skul kan ni o wọn ṣe secondary skul wọn tún wá lọ primary wọn lè sọ pé kì í ṣe pé wọn gbé mọ́tò wá wọn ni wọn gbé mọ́tò wá kó àwọn wọ̀nyí o
0: bẹẹni
1: wọn ni motorcycle ni wọn gùn eyan melo ni motorcycle ma gbe
0: le kan soso
1: le kan soso e wa wo iye motorcycle melo lo ma gbe 50 people wọ́n dẹ̀ gbogbo motorcycle ẹ̀ dẹ̀ ń wọlé ó dẹ̀ ń jáde a dẹ̀ ní security agencies a ní intelligence agencies.
0: ọ̀kadà wọn náà sì ń lè po
1: ibìkan ní ó ti
0: lè po tàbá wa wo ye lítà tí ó lè kúnnú ọ̀kadà kan tó túmọ̀ sí pé kìí ṣe pó lè rìn jìnnà kan jù bẹ́ẹ̀ náà lọ.
1: a ní defense intelligence agency and Nigeria Intelligence Agency and the Department of Secret Service and the CID and the police and the military intelligence and the social defense when the go go when the man wole when the jadi kishe nkata ma se wakati kan
0: ati en bere pe the big governor now promise wa loko ofurufu
1: kí
0: ló wá pé ọkọ̀ òfurufú yẹn ti wà nílẹ̀ wọ́n ń àṣẹ́mbú ẹ̀ lọ́wọ́ pé ṣé kíní ò wọ́n pẹ́ jù báyìí.
1: Negligence of our security. Torí kí nígbà tó ti ń bọ̀ láti dúró motorcycle kìí kò sálẹ̀
0: ní
1: máa pariwo so bi motorcycle tó máa gbé 50 people yẹ
0: ibìkan ni ó wọlé sí
1: ibìkan náà ti kó wọn dìde ibìkan náà ti lọ ra epo kókó intelligence wa ò dẹ̀ rí and bó dẹ̀ ṣe happen ní all over ẹjọ́ bá jẹ́ nìkan gbé gbà mí mo máa ń lè explain ẹ̀ wọ́n gbà tó bá kóòyàn tó tó eléyìí tí wọ́n dẹ̀ gbé lọ́rì wá kì í ṣe mọ́tò náà pé wọ́n á gbé motorcycle àbí kí là ń fi drone ṣe ṣé a ní drone tó ń ṣe surveillance tá a máa fi wo pé àwọn tó ń rìn yìí because gba ti mo se area photography mo mo pe to ba ya area photography bi kan trailer bo se gun to e wa identify lori map ka ma ask se so pe bi 20 motorcycle ife a ma jade ndi won so you will see it so what are we doing kila nse nǹkan tó kàn wọ́n ni ká ṣàwọlé
0: 2027
1: bí gbogbo wa bá tiẹ̀ kú ta lẹ́ jọba lé lórí ta lẹ́ ṣe president lé lórí ta lẹ́ ṣe governor lé lórí all we hear ni pé wọ́n ṣe primary àwọn primary school wọ́n ń jí wọn gbé ẹ̀yìn ṣe primary election àwọn secondary school wọ́n ń jí wọn gbé ẹ̀yìn ṣe primary election. Àmì tó kàn ní o kátódà jẹ́ ó kámẹ́rà rẹ̀ tó pé mo sọ lórí ètò wọ́n ti wá jiyàn gbé ń lu mi ní gómìnà ní ọ̀ṣun ní ìgbà méjì gbàdá dẹ̀ sanwó tanràn ọlọ́pàá ló bá wa kó lọ.
0: tẹ̀sánwó o pé agbésùmọ̀mí ó dáa bá wa fèèyàn wálẹ̀ o
1: ọlọ́pàá ló bá wa kó lọ. Ọlọ́pàá ni máa tọ́ ọlọ́pàá ọ̀gbá báyìí sàn ẹni tẹ́ ẹ rán lọ ìwọ̀n mú díẹ̀ jókòó síbẹ̀ àwọn ọlọ́pàá ò lè sọ pé wọ́n mọ bí tí wọ́n wà àwọn sójà ò lè sọ pé wọ́n mọ bí tí wọ́n wà wọ́n mọ bẹ̀ náà nígbà míì gẹ́gẹ́ bóyá nǹkan gba commission. Life wa wà at risk kò sẹ́ni tó kẹ́ à ń pa wa láti president désàlẹ̀ àwọn tó dẹ̀ burú jù lọ àwọn tó wà nílẹ̀ yorùbá yìí àwọn àìsàìsì àwọn alákùnrin wa tó wà ní sokoto àwọn ló wà lẹ̀
0: àìsàìsì
1: àwọn ló burú jù àwọn ló wọlẹ̀ yorùbá
0: yìí
1: nígbà táwọn adé ń rò ní pé tani ó ṣe sẹ́nétọ̀ tani ó ṣe honourable member ko se to ronu pe ta ni o da gbogbo awon eyan wa ti o le lo soko ma ba de sunday gbogbo se ti e won be si le kaakiri ni o pada ba olohun di support president mu ro pe president a de fun laye pe ko le lo defend awon ara ilu e gbogbo awon ti won ba ni agbara eh a ni are ona kokan fu a ni won pe un si ni ta ba n be yan won pa ya e won pa baba e won pa ra ilu e se won be yan pe ko lo defend won so be balogun odere lo ni 1847 pe ko lo kolu awon fulani lotu ni osogbo won be won ran ni ni ogun jalumi nigba ti won ni ke awon tawon badan ko ogun to to kolu awon fulani ni jalumi wo won da ti won se won bi ose ti nsoju won be won won ko se won lapo se won ona meji la ja ja yi o
0: okay
1: a ma paru le government o ti won se nkan to ye ki won se security architecture kari kabiyesi olubadan mo po ti da ibadan guard mo de mo pe o n gbe igbese daadaa lori ibadan ṣugbọn ibadan ni maa dabogbo le yoruba ibadan ni maa koju si won ma dabogbo ibadan nikan
0: tiwa naa si wa ni ti ibadan naa si bi a n gburo ona nti won gbe eyan lo n jo niyin ẹni ẹdẹ náà bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọpọlọpọ nkan ló ń ṣẹlẹ̀ káàkiri ẹni kan ló mọ̀
1: tí ẹ̀bá rẹ̀ ṣe sọ ọpọlọpọ nkan àgbọn lé ni a sì gbọdọ̀ gbẹ so ìjọba gbọdọ̀ ṣe tiẹ̀ particularly federal government orí àwọn ló ní gbogbo agencies wọ̀nyí
0: pátá
1: àwọn ló sì lè yọ̀ọ̀dá pé kán máa kó ìbọn ammunition fún àwọn wọ̀nyí state police láti sọ lóyè àgbà tó ń bá wọlé tán máa tó ṣe ni nígbà bá dẹ̀ kú tán á máa jọba lórí òkú gbogbo eléyìí tán ń sá káàkiri kò sẹ́ tó ń ṣèjọba mọ́
0: ẹ jẹ́ àròjù ọjà kí a padà dé dr olumide ademiloye
2: mọ̀
0: pé ẹ̀yin náà ó rí wí lórí ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ torí pé gbogbo wa ló kàn á ń bọ̀ ẹ kú kalẹ̀.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dati tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

ẹwẹ́ ẹni tó ti fìgbà kúrí jẹ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà àtikú abubakar lónìí ló ti bẹnu àtẹ́ lu jíjí ọgọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́gbé nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ló tún sọ̀rọ̀ pẹ̀lú ìṣekúpa àwọn olùgbé agbègbè kan nípínlẹ̀ katsina ó ṣàpèjúwe àwọn ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀rí jẹ́mi ìṣó ìpè ìṣàkóso ti ń bẹ lóde lórílẹ̀‐èdè wa nàìjíríà ti fìdí rẹmi àtikú abubakar ẹni tó kẹ́dùn pẹ̀lú ìṣekúpa ọ̀kan lára àwọn olùkọ́ eléyìí tí àwọn agbésùn mí ọ̀hún jí gbé nílùú ògbómọṣọ ẹni tó gbà kan rí jẹ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀hún wá ṣe ìkìlọ̀ wípé ètò ààbò tó mẹ́ẹ̀ gbogbo jákèjádò orílẹ̀‐èdè nàìjíríà òun náà ló fihàn wípé nǹkan ò sẹ́nure lábala ètò ààbò ilẹ̀ yìí àtikú ẹni tó bẹnu àtẹ́ lu mímọ́ fi àtẹ̀léde síta lóòrèkóòrè lẹ́yìn tí àwọn ìkọlù alágbára bá ti wáyé bákan náà ló fi kún wípé àwọn ọ̀rọ̀ ìbánikẹ́dùn láì gbé ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ gbọ́dọ̀ wá sópin bẹ́ẹ̀ ló tún wá pè pé kí n rí dájú pé wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn eléyìí tí àwọn agbésùn mí ọ̀hún jí gbé nípínlẹ̀ ọ̀yọ́ kí wọ́n sì mú kí okùn ètò ààbò kó yí dandan láwọn agbègbè eléyìí tí wọ́n ti ń kọlù wọn.

0: àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ ni a ti ń tẹ̀síwájú láti mọ ké gbàjarè síta látàrí ìjínigbé gbogbo tó ń wáyé jákèjádò àwọn ìletò àwọn agbègbè kéréje kéréje nípínlẹ̀ ọ̀yọ́ ọwọ́ abẹ̀rẹ̀ sí ní pè fún ìṣọwọ́ sàmúlò léyìí tẹ kẹbẹ̀rẹ̀ sí ni mú ọlọ́pàá ìpínlẹ̀ lò báyìí tó ń ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn àjọ ìletò ààbò yòókù emmanuel adébánjọ ẹni tó sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ nígbà tó ń bá emmanuel adébánjọ sọ̀rọ̀ òun náà ló ké pé àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn àjọ àbọ̀rẹ́ni làbòlú nscdc àti àwọn àjọ gbogbo tọ̀rọ̀ kan mìíràn láti dájú pé wọ́n ń dáàbò bo àwọn aráàlú
1: ó lọ má jẹ ká a ṣìrìn
2: àbí tí wọn ti wà níbẹ yẹn fọ
1: bóyá bíi days
2: tó di pé bóyá wọn wá kárí àtú irú nǹkan yẹn wọn ti máa rí traces ta ni wọn sọ fún kó tó di pé bóyá ó le tó báyìí
1: kan tó bá náwó sí orí ètò ààbò yẹn mẹ́hẹ̀ díẹ̀
2: ká má lè travel
1: ó dọ́kọ̀ báńdíìtì mọ̀
2: ẹni tó bá fẹ́ jiyàn gbé òde ní kọ́ sórí
1: ẹ wá dúró ṣàwà ní wóúnjẹ ọjọ́ wa lọ ni
2: tó bá jẹ́ pé
1: pólíìsì tiwantiwa tí wọ́n ń sọ
2: tún jẹ́ kó improve sí
1: bóyá bí àwọn àmọ̀tẹ́kùn yẹn kán place wọn sí gbogbo kí ló ráyẹ kí wọ́n place wọn sí.
3: àwọn aráàlú gan-an olójú làlákànjú sọ kí ni àwọn lọ́balọ́ba ń ṣe lẹ́yìn ìyẹn àwọn majority tó yẹ pé wọ́n jáwọn èèyàn kàǹkàkàǹkà tó wà nílùú kọ̀ọ̀kan kí ni ìgbìyànjú tiwọn náà pé owó state kọ̀ọ̀kan security force ti jẹ́ kí ni wọ́n fi ń ṣe irú ìgbèríko yẹn àwọn patrol náà máa wà níbẹ̀ tí wọ́n mọ̀ rìn káàkiri àwọn ọlọ́pàá àtàwọn civil defence àtàwọn àmọ̀tẹ́kùn táwọn náà rìn kiri ẹni tí ó wọlé tó lòun bọ̀ wá jẹ̀lé ṣùtá yóò múra

láàrin ogunlọ́gọ̀ ìpè ọlọ́pàá ìpínlẹ̀ tó lè fòpin sí gbogbo ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ nílẹ̀ yìí ẹni tó ti fìgbà kan rí jẹ́ balógun ètò ààbò nílẹ̀ yìí ọ̀gágun fẹ̀yìntì Abdulrahman Dambazao ló ti jẹ́ kó di mímọ̀ ìpè ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ló lè múṣẹ́ ṣe lórílẹ̀‐èdè wa Nàìjíríà bí wọ́n bá tẹ̀lé ìlànà jíjẹ́ àkọṣẹ́mọṣẹ́ tó tó àtẹ̀yí tó yẹ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ Dambazao ó ṣàlàyé pé ọlọ́pàá ìpínlẹ̀ ó ní kò gbọ́dọ̀ wà lábẹ́ ìdarí àwọn gómìnà ìpínlẹ̀ lójú ọ̀nà àti dènà mímọ́ lo àwọn nǹkan ọjà láti fi tako àwọn alátakò wọn lágbo òṣèlú ọ̀gágun fẹ̀yìntì náà ẹni tó ṣàlàyé pé títẹ̀lé ìlànà tó tọ́ àtẹ̀yí tó yẹ ṣíṣe àyẹ̀wò ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè òun náà ni ó lè mú kí wọ́n kájú òṣùwọ̀n kí wọ́n sì lè dènà àwọn àṣemọ́ṣe gbogbo eléyìí tí àwọn tó bá wà lábẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ tí wọ́n lè ṣe ọ̀gágun fẹ̀yìntì Dambazao wá rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti dájú pé irú àwọn òṣìṣẹ́ elétò ààbò bẹ́ẹ̀ wọ́n pé wọ́n sáwọn lẹ́tọ̀ kéréje kéréje níbi tí ọwọ́ àwọn agbófinró kò ti tètè dín.

Ìròyìn ló ti ń dé sétí gbọ̀yìn láti kàn ní 32FM 94.9 ta kalẹ̀ sí Laughter House orí òkè Premier Mokola Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèrè. Kò dín ní àwọn èèyàn mọ́kànléní àádóje léyìí tẹ́ ti dágbére fáyé pérégbà ọ̀ṣẹ̀ tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé ó wáyé látàrí àjàkálẹ̀ àrùn ẹ̀bólà tó bá wọn fẹ́ra ìyẹn lórílẹ̀‐èdè ti DR Congo tó sì jẹ́ pé kò dín ní àwọn èèyàn 5,300 tí wọ́n fura sí wípé wọ́n ti fara kásá àrùn ẹ̀bólà nínú àtẹ̀léde tẹ́ síta lónìí látọwọ́ agbẹnusọ ìjọba ilẹ̀ DR Congo ńṣe ní ẹjọ́ òde mímọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe àkọsílẹ̀ àwọn èèyàn tó ti fara kásá àjàkálẹ̀ àrùn ọ̀hún nígbà tí àjọ tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn nílẹ̀ ti Amẹ́ríkà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn méjì atẹ́nìkan ló ti dágbére fáyé pódìgbà ó ṣe ìyẹn ní Uganda. Bákan náà ẹ̀wẹ̀ àjọ elétò ìlera àgbáyé WHO ni ti àkéde àjàkálẹ̀ àrùn ẹ̀bólà náà gẹ́gẹ́ bí ojúlàlá kan fi sọ̀rọ̀ jákè-jádò àgbáyé.

lábala ìròyìn eré ìdárayá Enzo Maresca náà ló ti ń gbáradì báyìí láti parọ Pep Guardiola léyìí tí wọn ti fi parọ rẹ gẹgẹ bí olórí akọnimọgbà ikọ ẹgbẹ agbábọọlù Manchester City ṣáájú sáà eléyìí tó ń bọ lọnà Maresca eléyìí tí wọn ti retí láti fi ikọ ẹgbẹ agbábọọlù rẹ sílẹ lẹyìn ìdíje tó ń bọ lọnà tako Aston Villa tí ó wáyé ní pápá ìṣeré ti Etihad lẹyìn ìdíje àṣekágbá wọn fún sáà yìí Maresca ló ti jẹ olórí akọnimọgbà ikọ ẹgbẹ agbábọọlù Chelsea tẹlẹ eléyìí tí wọn ṣe retí láti fòǹtẹlú gẹgẹ bí ẹni tí yóò tẹwọ gba ìṣàkóso láìpẹ láì jìnà lọwọ Pep Guardiola. Bí ẹ bá ní ìròyìn yàjó kan abómi ìtẹ̀fẹ́ fi tó wà létí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí 0705-655-0949 àbí news@32fm.com.ng ìròyìn kò ní jù báyìí lọ fún tọ̀sọ̀ tó ní nìkànnì 32fm 94.9 tákàlẹ̀ sí laughter house orí òkè premier amúkọlá ìbàdàn peter ọlásùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yáṣẹ́ o.

0: Best radio, me. 32 FM, you are okay.
1: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́nì ta wà yìí bẹ́ẹ̀ yẹn lóhun ní interest nínú education ó fi nǹkan ṣiṣẹ́ mí rẹ̀. Bó bá wá ronú àti kàwé tó tún ronú jàǹbù mọ́wulẹ̀ jẹ́ ròmú di méjì Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀ ti ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà tó bá ti ní credit 5 tàbí awaiting result ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà bye-bye online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com. Owó wa ò fani lápò ya bẹ́ẹ̀ ni Lovett ti lo kọ orílẹ̀ yìí ọjọ́ ti pẹ́. Conducive learning environment hostel facility iná ló rẹjú kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies opposite Cambridge College Oni and Son Hospital Street Ring Road Ibadan 0814-878-1627 081-4878-1627 Lovett College of Advanced Studies ẹ mọ̀ wulẹ̀ ṣẹ́jú sérò àtòbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.

Olé tente ọba láàrin àwọn ọkàn ni 32 FM 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè tente premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́ rẹ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́ ìkànnì 32 FM lòṣùpá àràkáyé 94.9 lọba àwọn ọkàn ni.

0: I bear no mummy. That's why my claim I don't know country this. Mami, mama, I'm a son of you. I'm a son of you. I'm a yes, ma. Yes, ma. Yes,
1: only if these boys go to England and kept together for a couple of years, they are going to be super in the senior categories. Living on yeah, elimination by substitution, let's say.
0: Oh, yeah, you are super.
1: Hello?
0: I'm Bombay.
1: I want sports parents.
0: Mommy, I'm going to ask you, I'm going to ask you. Mami, I just want to make a full attack by another station. So good deal. So, you got it. I got you, love me. I'm a son of you too. Mami, exclusive working a cruel amount. Pull down, Yanu Ayebi. Pull down, Yanu Ayebi. Àwọn ìyàló ní ìrànràn.
2: Túndé wà ní mi, ẹ ṣe mo dúpẹ́.
0: Táà gbọ́dọ̀ máa kà tán ta ni. Ìyá kan ni ìyá aláìdé. Ìyá mi kò òyìnbó kan bẹ tí ń gbọ́dọ̀ darúkọ ẹ̀. Bọ́n ṣe ń darúgbó sí náà fine sí. Ìyá Jànàkú to the world. Fine girl, pretty girl. Mo máa ń yọ wálé mi ò bá yín o. Kí ló ń ṣe bàrí báyìí? Àti àjọ gbowó ni àbúrò máa kìyàn lórí sóò mi. Ọjọ́ ti lọ. Ọlọ́ba torílẹ̀-èdè yìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé kò ń jẹ nínú kílù ìbàjẹ́. Ikán ọkọ̀ ẹran yín. Ẹ mọ ní kání kan kọ ẹran nígbà tí ẹran bá bàjẹ́ ikán gan ò ní jẹ́. Yọ jà bútẹ́bútẹ́. Báyìí pé inú kórèrè ìbàjẹ́ lẹ́yìn tí fẹ́ máa jẹ fẹ́ máa yọkùn. Ikán ọkọ̀ ẹran yín. Ìgbìmọ̀ tẹ fẹ́ gbà. Ọjà wo ló tóbi jù náà ní mo rí tẹ́rítì àwọn ará ibì kan mo rí iye máa ṣètò wọn abẹ mo ṣe lànà ẹ dákun mo ní ṣe ojú ọ̀run ni bíi náà ṣe ráhùn pípò ẹni tó bá ní iye máa ṣètò wọn bẹ wà á ní ṣojú ọ̀run ni bíi náà ṣe rí wọn ṣe rí ìrànlẹ́ bíi ni. Ẹ wo ọlọ́run ó tún pín jọ kan yóò pín eré ẹ wọ́n máa lọ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tọ̀ ní láti máa padà lọ́la lágbára ọlọ́run tó bá ti rí di ọ̀la ọlọ́run kó dẹ̀bi sí máa upload sórí Twitter mi àti Instagram @abimbolalamid ibẹ̀ ni màá gbé kinní yẹn sí adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ solar telecoms o ọmọ blender yẹn kọjá òsì má fi kà sínú ẹ̀yọ́ rẹ o kì í ṣe pé wọ́n ṣe kọ́ máa gé ka o ẹ má ṣàṣejù kẹfẹ́ fi test blade yẹ o ẹ má jẹ́ kí àwòye lọ́mọ tọrọ ọlọ ní yàrá kejì bí wọ́n ti lọ tọrọ ọlọ wọ́n sì cutting fún o I'm talking from experience ìyàwó yìí ni lọ́gbà yọ̀ ni lọ́gbà sànán lé kejì ẹ wá jẹ blender. Lọ́dọ̀ àwọn ọlọ́mọ tó mọ̀wọ́ ọ̀já mọ̀ onígbàjámọ̀ tó mọ̀ bọ́ abẹ́jì láti ìdáṣẹ́ ẹ̀tàn roko mọ́ ìdíọ̀pẹ̀ tí ò jẹ́ra yìí ó jẹ́ yàn. Ẹjì bá ti dẹ́dẹ́ do First Bev Limited. Ajila ti Adiamo America. Ajì Mọ̀súrù Adiamo Rẹ Mùsùlùmí ọ̀gá sọ́lọ́ panel alágbàlá ọ̀kín ẹ̀ ní pin yìí. Gọ́gọ́rá àmọ̀ wẹ jágbàjàgbà sí trọ́fì lọ́ra. Tó láì fi ní sìyàlá jẹ́ Èkó tẹ̀ dùn ara àwọn ìyá mi kan nù. Fetí Fashion Concept dídòdò ní challenge. Àwọn tẹ́pà fún lówó tó wà níjọba bí wọ́n ṣe bá yín la títì yẹn tí yóò fi já sọ́dọ̀ yín straight bí wọ́n ti lọ gé ọ̀nà yẹn ò tẹ́mi lọ́rùn yóò jẹ́ kí ilé ìyá kí yín lé ni o. Alájẹ́ Abdul Latif Adébísí ọlọ́run ìjọba àjẹ́ ìjọba láti ìta lù. Kó má ṣá ni wọlé ìtẹ̀lá ẹ̀. Yà wá gbogbo wọn láti látòkè tí edé sàlẹ̀ pátápátá. Èmi ò kí ń lu àwọn ẹ̀lẹ́pà studio manager Elé Òbàdàn la mojú ẹ̀rọ. Àwa ni wọ́n pè ní ẹ̀dá Abimbola Lamid fún ìkéde àti ìpolówó ọjà 08055767084 08055767084 à ń dípàdé ẹyọ lọ́la ọlọ́run kó dẹ̀mí sí o.

ti ọ̀rọ̀ Nàìjíríà yìí gan kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn PIO wọ́n mú NEPA lójú títì wípé ìwé mọ́tò owó òpè.

0: Oya. Ẹ kọ́ mi.
1: Mo kọ́ lẹ̀ o.
2: Ọlọ́run gbé.
0: Oya.
1: Oya, ajá kọ́lù.
0: Sake ẹ kọrin jare. Sake jẹ gbogbo ẹ.
2: Ọlọ́run.
1: Ajá kọ́.
0: Ẹyin àtita ní ẹ̀kọ́ nǹkan kan ẹ ń gbérin ni ẹ kọrin ni.
1: Mo wá jọ lọ ó jọ.
0: Ohun ẹ̀yin àtita ní. Ohun ẹ̀yin àtita ní jọ lọ.
1: Mo rò ní àtẹ́ndó kọrin.
0: Ẹ̀ta ló kọ́.
1: Sani Adé.
0: Sani Adé ebo. Ẹ mọ tùpẹ́ kankan ẹ balẹ̀ mọ àti gúre. Àtẹ̀já sáwa àbí bó wà ni. Ala ngbe be ẹkọ yen.
2: Olorun gbe be o adura mi.
3: Olorun gbe be
0: o. Eje pe ti sun lo be yen sake.
1: O sun lo.
0: Oh eyin. E le mele te ba mo yen le mele.
1: Ya e ple.
0: Simple. Se mi yin gbe. Ori wo kan le wa mo sake je gbogbo e ewo le mo e soro
1: awon hip hop je mo
0: ewo ninu awon hip hop ba ple fun yin se e le mo kankan
1: e ple ninu fun
0: eh
1: ninu
0: ah ko si lori bi o ah le ri mi

0: lẹ́yìn iṣẹ́ lè tò tí ẹ̀ ń gbọ́ a máa ń ṣeré wá ń bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ báyìí láti lè wipe away stress láti lè pass through láti ìdájí tó ní kálukú wá ti bẹ́ sí gbòòrò ọmọ ẹlòmíì 4:30 wọ́n bí rí ní 5 minutes bá lè kọjá 4:30 yóò léètì sáàánì bí yóò sáré fẹ́ drop àwọn ọmọ sílé ìwé ló ṣe wàá tẹ náà bí ṣe ẹlòmíì sì rètò 7 ló ṣẹ̀ṣẹ̀ wọ́n jí lórí bẹ́ẹ̀ ni. Arampe hello ta ló wà nbẹ.
1: Hello sir.
0: Yes ma sir.
1: Ẹ máa gòrò ìrìnà ojú wa o. Ilé ajá ronú bí gbogbo Nàìjíríà ti rí. Táwọn alágbára ti ṣe Nàìjíríà.
0: Ẹ kò mọ̀ sí máa ro gbogbo a ní nǹkan máa ń ṣe. Àwa náà máa gbé kúrò lára
1: rẹ. Mo ṣe ń gbọ́ sí láti àjẹkùn à ń ṣe lówó èfú gbogbo àkàtì ẹ̀ àjàṣe lówó èfú ẹ̀
0: dánú. Ká àwa ní múnú ara wa.
1: Àgbà táwọn ìṣúná yín sọ̀rọ̀ láti lọ Abẹ́òkúta.
0: Àwọn àbíṣe Abẹ́òkúta.
1: Akela gbé Akela wa.
0: Akela wa a ní ké kú o láti Edumare.
1: A ṣe Edumare a ṣe Edumare.
0: Ṣé ẹ mele yìí?
1: Iwájú ìta bàbá wa nílé wa wa.
0: Iwájú ìta bàbá yín.
1: Iwájú ìta bàbá wa bàbá bàbá wa bàbá Alákè.
0: Ẹ ẹ ok. Lákè ní balance gangan lẹ wa.
1: Balance bẹ́ẹ̀ ni.
0: Nǹkan lẹ́yìn kan máa bẹ̀ lájí rọ́bà.
1: Àwa ọ̀sùn tó bá o.
0: Ẹ ń jí rí ọba ẹ bá ti jí làárọ̀ lórí payment yẹn ẹ máa wo àfin náà kán.
1: Bá a wà ṣùgbọ́n àsùn tí.
0: Àlẹ́sùn tí àní ẹ bá ti jí rọ́bà náà o ti try náà nínú ayé náà àbí kí lẹ fi.
1: Bẹ́ẹ̀ni wọ́n jùrù kẹrẹ ètò wa lọ́ọ̀kan.
0: Ẹ̀yin náà lè máa bọ́ba jẹun náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà àfi bó wà ní. Ṣé ẹ mele ṣe mo ni.
1: Àwọn ọlọ́wọ́ ọ̀tún àtọlọ́wọ́ òsìn gbogbo àwọn olóyè ọba ọ̀jẹ́. Wọ́n jọ jẹ́kù débi pé wọ́n ta alẹ́ sọ́dọ̀ àwa.
0: Ṣé ẹ mọ rìn yín dàrí dáde látàbẹ́kùtà.
2: Kẹ̀kẹ́rẹ́ mo ti bẹ̀rẹ̀
1: ìdílé
2: ṣe ojú ọ̀nà mi.
0: Ẹ mọ̀.

0: Orlando ló kọ.
1: Ọba àgbẹ̀ ni ọwọ́ ẹ̀bá àgbẹ̀ lówó ó ti ní ju kọ̀ọ̀kan náà ni.
0: Láti ẹ̀yìn kan fọ́ ni kọ̀mẹ́dì àníyí ni àbí.
1: Orí tàbí ṣe wé ni.
0: Orí tàbí ṣe wé ni èyà. Ẹ̀pẹ́ fún wa. Ẹ̀pẹ́ fún wa.
1: Àjẹ̀dọ́tọ̀ ẹ̀yìn ọdún lẹ́nu.
0: Àmì ẹ máa láìkè lé yìí àbí.
1: Àyìnlá tẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni àyìnlá ẹ̀ mo gbádùn tó jẹ́ pé ìkìlọ̀ ní fáwọn ìyàwó aláìgbọràn yẹn ìyẹn gan mo gbádùn yìí.
0: Mo rò pé
1: mo ti táyé bọ̀ láti bẹ̀rẹ̀.
0: Mo rò pé ìyàwó kan ti ṣẹ̀yìn wá fẹ́ fẹ́ gba ẹgba ọ̀rọ̀.
1: Ẹ̀kọ́ nídìí pé à ń ro àkọ́ nídìí pé à ń já bọ́tì ni à ń máṣọ à ń jáde á kàn á gbé kinní ẹ̀ sí mi lórí àwo yẹn nígbà yẹn lọ wàá dáwọ yẹn sí.
0: Ṣé ní bá
1: ara máa lẹ́sẹ̀ palẹ̀.
0: Ara
1: máa lẹ́sẹ̀ palẹ̀
0: báyìí. Tẹ́ bá yín gbèsè ni.
1: Á jáwó yín bàbá mi.
0: Ẹ̀jẹ̀ máa yín gbèsè. Mẹ́fẹ́ re yẹn.
1: Báwa.
0: Àmì ẹ̀yìn náà gbọdọ̀ wá mọ̀ tẹ́ ẹ bá ti mọ̀ ẹ jẹ mí lówó bẹ́ẹ̀ bá ti mọ̀ ẹ máa ṣẹ́ ìdówó sí mi o.
1: Ẹja
0: fọwọ́ owó ti Nàìjíríà sí ẹja gbàṣà tiwa lárugẹ kò yẹ mẹ ẹyà.
1: Ó ti lulẹ̀ kò dẹ̀yìn ó ti lu ṣubú dákátá. Bá mú wọ́ta sọ didi dání kò náílọ́nù tí kìíní kòròkòrò gbogbo àwọn àlùra ó ti ṣubú yakata.
0: Ọlọ́run bá wa gbé dìde ẹyin náà lè gbé dìde.
1: Gbogbo adé gbé dìde ló ti sá kó lù.
0: Bàbá ẹ kọ́rin ẹ̀fì yẹn lẹ̀.
1: Bẹ́ẹ̀ni gbogbo orin yín ẹni ò jẹ́ ń lo gbogbo tó wà ń tàgbé. Ó dá. Tí gbogbo àwọn gómìnà wọn tó wà máa lọ rìtáyà sínú bàbá rìtáyà ọdún mẹ́jọ tó wọ́n máa lọ sínú rẹ̀ fáńẹ́ ẹ̀kọ́ sínú kinní náà máa lọ fún àwọn tó ń rìn lọ. Ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ rìtáyà sí National Assembly àwọn lọ rìtáyà sí National Assembly. Oríṣiríṣi gan bẹ́ẹ̀ lu.
0: Dádì ẹ kọrin ẹ fi yẹn lẹ.
2: Ìjọ àkọ́kọ́ yín lẹ́nu àmì ìjọ àyíṣẹ́ ń tọ̀jú ṣe báwọn bàbá

tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti. Àwọn rí àtọ̀ yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ

0: tí a sẹ̀sẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́ rìn jìnà ní owó díẹ̀. Fún àlàyé sí i kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
4: Hypo.
5: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
6: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
7: Is that Alfie playing football in the rain?
8: It's Toby Chio.
7: My goodness.
9: When did he grow up?
10: That's it, Mikizo.
11: It's amazing how your child grows up before your eyes. Enable their thriving development with the new Nankid 4 with HMOs to support your child's development, probiotics and high-quality proteins to support age-appropriate growth. Nankid 4. Nourish your child's potential.
12: Emi omo yin na ni o, Jolly Jani, mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si, oya espelli celery,
13: S E L A R R I E,
12: celery. Ah, but I mean, espresso espelli no di celery. Oya, look me gbianju, espelli turmeric.
14: T U R M E R I C, turmeric.
12: E kare, pali ohun isebe Maggi chicken flavor kan fun yin.
15: Ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa, celery ati tale pupa oluyipada ayo
16: ma wo mi bi mo se fe yin
17: mo n gba ta ti tu efe
18: 32 fm 94.9

0: Hello.
1: Hello, ẹ kú ẹlẹ sá.
0: Ìrọ̀lẹ́ ni màámi.
1: Ẹ máa kú ijọ́ mẹ́ta.
0: Ijọ́ mẹ́ta ni o.
1: Ẹ kú ètò.
0: Oo.
1: Ẹ rí ilé wà lágbára ọlọ́run.
0: Àmì o, àmì o.
1: Ọpẹ́lọ Yorùbá ni látọ̀ yìí.
0: Ta ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ kú àsìkò yìí o.
1: Ẹ ra sá.
0: Ẹ má mọ pé ń ta mọ́ ẹ̀dìdì mọ́ wọlé o.
1: Ah, ẹ tún ná. Aago méje là ń ti wọlé.
0: Méje ni o. Ẹ tẹ bá lè kọ́lẹ̀kùn yín tẹ́ ẹ bá ti gbóhùn èèyàn.
1: Bẹ́ẹ̀ ló wọ́n ra nǹkan mi, ọ̀mà dáwọn ló ń bàbá mi.
0: Ó tún dọ̀la.
1: Ó tún dọ̀la. Wọ́n kọ́lẹ̀kùn kọ́lẹ̀kùn, á wà lẹ̀ mọ́lẹ̀.
0: Ẹ wá yìí màá jì pé ẹ̀yin gan fúnra ilẹ̀ fẹ́ ra nǹkan tá nǹkan kílẹ̀ máa ṣe wá.
1: Èmi àìmí ẹsẹ̀ kọjá àyè mi. Nǹkan lọmọ tí wọ́n ránṣẹ́ ogun ọmọ bá fẹ́ lò. Aago márùn-ún ní ti ra ọmọ yàrá mi lọ nu. Èmi àti 32 FM ló kù.
0: Lẹ́jọ́bọ̀ fà.
1: Lájọ máa bá yí.
0: Ọmọ ẹlẹ yọrọ ojú ò ní tì í jáde.
1: Àmì táwọn ní kí yín gbé o.
0: Àmì o, àtẹ̀yìn náà o.
1: Ẹ̀rì lé wọ̀ lágbára ọlọ́run.
0: Àmì o, àmì o, àmì o, àmì o,
1: ẹ̀pẹ̀lẹ̀. Ó dàrọ̀ sà.
0: Mo jẹ́rìí. A lọ òde kan. MC wa ń jó, ó wá ń fi ẹ̀fẹ̀. Ó wá ní ẹtẹ́dí sí ìkéde pàtàkì yìí. Ó ní gbọ̀ngàn bíi tá a wà yìí o, àwọn ìtàwé wọn ti sọ̀ráǹdì bí o. Ó wá ní ẹjẹ́ oníkáwá ìmájì pé ẹ̀yin lọ́wọ́ tẹ ta lẹ́ni-tẹ́ kọ̀ọ̀kan pé. Wà látàlá, àwọn èèyàn rò pé òótọ́ ọ̀rọ̀ ni MC ń sọ. Bàbá kan mọ́kọ́ notice ọkọ̀ pa agbada rẹ̀ mọ́ra báyìí. Ó yọjú ojú látọjú wíńdò. Mo sáré pé bàbá pọ̀ oúnjẹ tí bàbá ò jẹ mọ́. Mo wá lọ bẹ́ẹ̀ mo ní dire joke is too expensive. Mo tí mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá òde ẹlòmíì gbé ogun ẹ̀ sínú àwọn inú àpò ṣòkòtò ìsàlẹ̀ ni. Mo lẹ́lòmíì kíìtì tó fi ń yẹ kinní ẹ̀ wò ń gbé rìn. Hello, ẹ̀ka ẹ̀ kúrọ̀ lẹ́wọ̀. Lẹ́lòmíì sáré lọ́mọ. Yá tètè lọ dìbọ́ǹkì ọ̀. Kò tètè sọ pé eré ló ṣe. Ó lọ́n kàn fẹ́ fi mọ bí gbogbo wa ṣe mọ̀yàn sí ni pé ìmájì pé.
2: Ẹ
0: lẹ́sà o.
2: Ẹ kú ijọ́ mẹ́ta sọ.
0: Ó kọ́ ti yín gangan.
2: Láyọ̀ Ọláwálé lórúkọ mi.
0: Láti
2: Ìbàdàn ríra yìí.
0: Ẹ lẹ́mẹ̀un.
2: A rí yín lórí afẹ́fẹ́ láti rí ọjọ́ mélòó.
0: Ẹ àwà ń bẹ̀ báyìí.
2: Àmì ìta máa ń ṣe ní Mọ̀ọ́dẹ̀ Mọ̀júmọ́ Tuesday mo ń sọ.
0: Irọ́ èmi kọ́ ṣe gbọ́. Nọ́mbà délé ìjìnlẹ̀ ní 08024043067. 08024043067. Èmi àti àjọ lórí ọ̀fẹ́ láti pàdé lọ́la. Láàgó mẹ́fà sáàgó méje. Àtújọ ṣé bá a ti máa ń ṣe. 08024043067. Ẹ ṣé o, ẹ kú fẹ́ tàbí jọ ń bára wa lòkò.

0: Eh, de sọ pẹ kẹ tó ti wèrè bọ máa bọ. Ẹ jẹ́ de sọ pẹ kẹ tó bọ ti wèrè ilé ilẹ̀. Orí yìí ti pè báyìí. Hallelujah. Ọ̀pá ọ̀ràn mi yàn dá gbó. Ọ̀pá ọ̀ràn mi yàn ta nílò. Ọ̀pá ọ̀ràn mi yàn lélẹ̀. Praise God. Church yẹn ti ń di church yẹn. Fún mi dùn.
1: Yes,
0: kílókan. Báyì bú.
2: Hallelujah.
0: Hallelujah.
2: Èyí tẹ́ bá mọ̀ pé ilé lẹ́wà. Nígbà tí iṣẹ́ ìránṣẹ́ yìí pè yín.
0: Ẹ kì í ṣe lè ṣe lè lọ wá gbà bí báyìí. Ibo lè wà báyìí. Láti lọ wà náà. Owó ni lè lọ wà.
2: Ẹ kí hallelujah.
0: Hallelujah.
2: Ẹ kú ìgbà yìí tẹ́ àwọn bàbá wa bá fún wa.
0: Mo ti fẹ́ sọ pé kẹ́lòmíì máa múra sílẹ̀ ni. Bọ̀ máa ṣe lọ.
2: Máa ṣe lọ. Báyìí táwọn bàbá wá fún wa mí ẹ̀mí ká.
0: Lórí kí ni ìwà ló wá fẹ́ kà.
2: Inú mi ni màá kà.
0: Inú ẹgbẹ́ wo ìgbà tí inú àbí kan dààmú ẹ̀ ni. Ẹ̀kọ́ ìkàtà fún ẹni wà ká
2: nà.
0: Hello, excuse me. Èmi ni mo mọ lẹ́sẹẹsẹ. Èmi ni mo mọ ètò tó
2: àti. Àwọn ẹ̀kọ́ kíkà náà láti inú òwe jọ́ọ̀bù.
0: Jọ́ọ̀bù.
2: Orí kẹrin. Kẹrin. Láti ẹsẹ̀ ìkírí. Lílí ẹsẹ̀ tí ó dé ìkarùn. Nígbà náà ni Eli bàṣà sí ẹ.
0: Bàṣà sí báwo. Gbẹ̀fún Eli. Eli Fasi. N dá sọ. Eli Fasi.
2: Nígbà náà ni Eli Fasi ala Temu.
0: Temu kẹ̀. Temu èwo. Tema. Àbí. Tún bẹ̀rẹ̀.
2: Nígbà náà ni Eli Fasi ala Tema. Dáhùn wípé bí àwọn bàbá fi ẹnu lé láti bá sọ̀rọ̀ ìwọ́ wà bínú jẹ́ ṣùgbọ́n ta ni ó parọ́ mọ́.
1: Ẹ kàrọ̀
0: bàbá yẹn jáde. À ń ṣe sábìsì lówó kí lórí kí lè wà. Ẹ kún wọn máa wà wẹ́ wẹ́ yọ coming straight to the altar.
1: Ẹ
0: tún dé tí àwà láti lé.
1: Ẹ wọ ẹ má bínú sí ẹmọ kankan. Ṣé ẹ ti kọjá ibi kí n gbàdúrà ìdàríjẹ ẹsẹ̀?
0: Fún kí ni?
1: Orí ìdàríjẹ ẹsẹ̀ yẹn gangan mo ṣe wá. Torí mo bẹ́ẹ̀ ti máa ṣẹ̀ gbogbo ẹ̀yìn akọni àti gbogbo ẹ̀ ti máa ṣẹ̀ ní week. Mo kàn fẹ́ wá gbàdúrà kí lè máa lọ. Ó tán.
0: Ẹ lọ ẹjọ́ kí ló ṣe ìjọ ti yín?
1: Mo fi wàásù lé ni. Mo fẹ́ ṣe wàásù ni mo fi
0: ṣe. Oh God, ẹ jẹ́ kí ló dé yọ àbí àdìsọ́bì? A dẹ́ṣẹ̀ lẹ́ni. Please go to two.
2: Ẹbẹ̀ kejì, bí àwa bá fi ẹnu lé láti bá sọ̀rọ̀, ìwọ àsìbínú jẹ́ tàbí ta ilé ọ̀pọ̀ ọ̀rọ̀ mọ́lẹ̀.
0: Ẹnìkan sọ pé fẹnu lé. Ẹbá ń dìímú báyẹn. Dìímú báyẹn ìwàásù ń bọ̀ lórí ẹ̀. Ẹ sọ pé fẹnu lé.
2: Ẹbẹ̀ kẹta, ìwọ àti ti kọ́ ọ̀pọ̀ ènìyàn, ìwọ sì ti mú ọkàn ọlálérè lé.
0: Ọlálérè ṣe Jémi Mìkó. Aláìlera rè bàbá yìí.
2: Èló dàpọ̀ mọ́ o. Aláìlera lé. Ọ̀rọ̀ rẹ sì ti gbé wọn ṣubú. Tí àwọn tí ń dúró, ìwọ sì ti mú ẹkùn. Àwọn tí ń wá rìrì lera.
0: Ẹkún àwọn tó ń wá rìrì. Ẹkùn ara kìnìún ni. Ìwọ sì ti mú ẹkún àwọn tí ń wá rìrì lera.
2: Ẹsẹ̀ karùn-ún tí ó gbẹ̀yìn. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ sọ wípé ó débà
3: ọ. Ó débà ọ.
2: Ó sì rè ọ.
3: Ó sì rè ọ.
2: Ó kọlù ọ.
3: Ó kọlù ọ.
2: Ara rẹ kò sì lélẹ̀.
3: Ara
2: rẹ kò sì lélẹ̀. Nígbà yìí ṣé pé bí tí mo kà yí mo sọ fún yín pé tinú mi nìkà. Júdásì ni wọ́n ń bá wí níbí.
0: Júdásì nínú ìwé Jóòbù.
2: Júdásì
0: sùn. Lọ́n bá Júdásì rí pé ìwé kiri náà jàre.
2: Pé ó dé bá ọ.
0: Júdásì ni ó dé bá. Júdásì èwo jàre.
2: Júdásì Iskariot
0: sọ̀rọ̀. Iskariot ni ẹ̀yin kẹ̀jẹ̀ kábà.
1: Bàbá Jóòbù ni.
0: Àbí.
1: Jóòbù ló dé bá. In fact, ẹ̀mí kan ni Olúwa. Ṣé ẹni bí mo ṣe ń bọ̀? Èmi olúmọ sọ fún mi wípé lọ wàásù ó dé bá ọ ó sì rẹ ọ ó dé bá yín ó sì rẹ yín ààrẹ mú yín ó sì rẹ yín.
0: Àwọn ohun yín ọkàn yín jẹ òruru ọkàn yín dààmú. You cannot come to my thought and prophesy what I don't want into my life.
1: I did not prophesy anything. Mo kan sọ fún ọdẹ. Okay, ṣé ọdẹ bá yín ṣé ó rẹ yín?
0: Ẹ ṣé ó rẹ yín? Ṣé wàásù
1: ti yín? Ṣé ọdẹ bá yín ṣé ó rẹ yín?
0: Ọkọ rẹ jọ sí ilẹ̀ wà báyìí.
1: Ẹ wo ẹ jẹ́ kí n wàásù kí nǹkan fi ọ̀rọ̀
0: ọlọ́run náà. Ọkọ mi ọlọ́run náà torí èmi náà ni mo mú báàsì yẹn. Ẹ jókòó. Ni mo mú báàsì ẹ wàásù o.
4: Hallelujah. Oh, God. Oh, Eri. Boya Olorun si e ni ore kan tabi omiran. O wa fe jeri awon elerigbosipo.

wọn lọ sí conference wọn ní bí adarí ìjọ èèyàn gbọdọ dúró láti gbàdúrà fún ìjọ ẹ wọn dúró olúwa wọn gbàdúrà fún ìjọ tó délé mi lọwọ.

Olúbàṣe jẹ́. Olúbàwàjẹ́. Adia fún ẹyin diẹ. Wọ́n ní ó yàgò fún òkúta o. Wa ẹyin diẹ yàgò fún òkúta o. Yàgò fún àpáta o. Ẹyin diẹ ó fi jígà kọrùn ó fà ké kọrí. Wọ́n ní kí lòkúta fẹ́ ṣe fóun. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Ẹyin diẹ forí sòkúta. Ẹyin diẹ ló bá wó.

ti kúrò ní àjùlé ọ̀run tán tí a fi agbègbè ibẹ̀ sílẹ̀ pátápátá tí a fi ẹsẹ̀ lé ọ̀nà ọ̀run àpáàdì nǹkan tí ó kọyanilẹ́nu ní ẹbọ tí ó wà ní ojú ọ̀nà ní apá ọ̀tún àti apá òsì lọ ogunlọ́gọ̀ wà nínú àpáàdì tí wọ́n bu epo sí ìgbà mìíràn odidi màálù á wà nínú epo ìgbà mìíràn wọ́n á bu epo sí ẹ̀kọ́ tútù ìgbà mìíràn wọ́n á kó ẹyọ owó sínú àpáàdì wọ́n á bu epo sí wọ́n á la ìfun adìyẹ wọ́n á rọ epo sí gbogbo ẹbọ tí ọmọ aráyé ń rú sí èṣù ní ìkóríta ni wọ́n ni ìgbà tí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bá sì fi máa jẹ ti ọjọ́ kan tán ọmọ aráyé á ti pèsè ti ọjọ́ kejì sílẹ̀ nítorí èyí àpáàdì pẹ̀lú egungun ẹran á dàbí òkìtì ọ̀gbọ́n sí apá ọ̀tún àti apá òsì ọ̀nà lọ nítorí ọjọ́ ti pẹ́ tí àwọn ọmọ aráyé ti ń ṣe wọ̀nyí àpáàdì pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé nígbà mìíràn tí ènìyàn bá wo apá ọ̀tún á rí egungun àti àpáàdì lọ ní ogunlọ́gọ̀ máìlì bí ó tún wo apá òsì á rí bákan náà lọ ìgbà tí ó ṣe ṣá adé ọ̀run àpáàdì ní ibi tí èṣù ti ń ṣe ọba wọn nǹkan kìíní tí ó lè kọ́ya ẹnikẹ́ni lẹ́nu nígbà tí ó bá dé ọ̀run àpáàdì ni àìsí ètò rárá fún ohunkóhun gbogbo ibẹ̀ rí ṣùkùṣùkù ṣùkùṣùkù kò sí ọ̀nà kan tí ó gún gbogbo ọ̀nà rí wọ́gọwọ́gọ lẹ́yìn náà àti èṣù àti àwọn ọmọ ogun èṣù kò sí èyí tí inú rẹ̀ dùn nínú wọn ṣe ni gbogbo wọn fajúro èṣù kò rí àwa ṣùgbọ́n àwa rí nígbà tí adé forí ti yọ sí ní ààfin rẹ̀ ṣe ni èṣù tágìrì bí ó sì ti ń mú kiri ọkàn rẹ̀ kò balẹ̀ bí igi kan bá dá àyẹ̀ èṣù ajá bí ẹnìkan fi ẹsẹ̀ kọ àyẹ̀ èṣù alágàárà ọkàn rẹ̀ kò balẹ̀ ìlàhílo ni èṣù ń bá kiri eléyìí hàn gbangba bẹ́ẹ̀ lára àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú tó bẹ́ẹ̀ tí adé forí ti fi bí èṣù ìdí rẹ̀ tí ọkàn gbogbo wọn kò fi balẹ̀ bẹ́ẹ̀ èṣù dáhùn èṣù wípé àwa tí ó jẹ́ pé iṣẹ́ ibi ni iṣẹ́ wa mọ̀ pé ẹ̀sán ń bọ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n a kò mọ wákàtí náà tí ẹ̀sán ò dé abá èṣù lórí ìtẹ́ ẹ̀dá tí ó banilẹ́rù gbáà ni ó ní ìwo kan ṣoṣo lórí iná sì ń jó lára ìwo náà bẹ́ẹ̀ ni ìwo pàápàá kò jóná ó ní ìyẹ́ méjì kúọkúọ kan báyìí ní apá èékán rẹ̀ sì gùn ó dàbí èékán àwòdì eyín ẹnu rẹ̀ pupa ó kún fún ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló wà lẹ́nu rẹ̀ tí ó dúró fún bíi ìtọ̀ ẹnu eyín wọn ní gbòòrò ọ̀kan tó eyín mẹ́ta papọ̀ ṣe ọ̀kan ṣoṣo gbogbo eyín náà sì mú bẹ́rẹ́bẹ́rẹ́ bíi abẹ ìfárí ẹsẹ̀ èṣù dàbí ẹsẹ̀ ògòǹgò síbẹ̀ ó ṣe bí ọba nítorí ẹ̀wù tí ó wọ̀ sọ́rùn ti góòlù ni ṣùgbọ́n góòlù náà ti dípẹ́ta èérí dúdú dúdú gbogbo ti bò ó kò dán bíi góòlù mọ́ bẹ́ẹ̀ ni góòlù ni ìgbà tí adé forí ti bá a sọ̀rọ̀ nípa lébìrà tí ó bá lọ fún un tán èṣù ṣe ìlérí àti fún un ní lébìrà ṣùgbọ́n ó wí fún adé forí ti pé òun fẹ́ fi díẹ̀ hàn ní ọ̀run àpáàdì kí ó tó lọ èṣù dìde adé forí ti náà tẹ̀lé àwa náà tẹ̀lé wọn ìgbà tí a rìn díẹ̀ ni èṣù wípé adé forí ti ibi tí mo fẹ́ kọ́ mú ọ lọ ni ibi tí à ń pè ní pàkúté èṣù ibẹ̀ wà láti máa rán mi létí àti ṣe ibi kí n má bàa gbàgbé ìgbà tí adé pàkúté èṣù yìí nǹkan tí ó kọ́ fi hàn ni owó góòlù tí ó pọ̀ tí ó pupa dẹ́dẹ́ tí ó ń dán yanranyanran wọ́n kó owó náà sínú ibì kan báyìí tí ó dàbí ilé tí ènìyàn kan fún ẹyẹ ṣùgbọ́n lẹ́yìn owó náà ni a rí ejò tí ó kájọ tí ó gbé ẹnu sókè hanha èṣù tọ́ka sí ó wípé ìgbà tí mo bá wá sí ayé tí mo ti ọmọ ènìyàn mú owó olówó owó tí kìí ṣe tiwọn wọn kò mọ̀ pé ejò ọká ni wọ́n ti ọwọ́ bọ̀ lẹ́nu lẹ́yìn èyí ó tún fi ilé kan han adé forí ti a rí obìnrin àti ọkùnrin kan nínú ilé náà a sì rí ọmọ owú kan ní ilẹ̀ ìgbà tí èṣù dé ibẹ̀ ó ní ẹbẹ̀rẹ̀kẹ bí ó ti wí báyìí ṣe ni ọkùnrin ki ọmọ owú mọ́lẹ̀ tí ó bẹ̀rẹ̀ sí fọ mọ́ obìnrin lórí lẹ́yìn èyí èṣù ní wò ó bí ọkùnrin náà ti ń fọ irin mọ́ obìnrin lórí bẹ́ẹ̀ ni tọkọtaya ni wọ́n a tún kúrò ní ibi èyí ó di ilé mìíràn ìgbà tí adé ọ̀hún a rí àwọn ọkùnrin méjì lórí àkàsọ̀ kan nígbà tí èṣù dé ibẹ̀ ó wí fún èyí tí ó wà ní ìsàlẹ̀ àkàsọ̀ kí ó fa ẹsẹ̀ èyí tí ó wà ní òkè lóòótọ́ èyí tí ó wà ní ìsàlẹ̀ ṣe bí ó ti wí
o fa lule were were o gba ipo re bi o ti joko si ipo ni ton ton afiriri ti ari ejo nla kan ti o yo ribo ti o lomo okunrin yi were o pa were o gbe mi bi o ti gbe mi ton ni esu dahun o ni o fi eru gba ibukun ko duro gbadun ibukun aba tun lo ko pe pupo ade ile miran ari obirin arewa kan ti o dara pupo asiri okunrin kan ti o duro ti bi atide ibe esu wi fun obirin na o ni sise re kin ri o bi o ti wi bayi se la ri obirin na ti o rerin si okunrin ti o duro o ni ko si okunrin miran laye ti o dara tu o ko si si eni ti mo feran tu o lode aye tiside ara iya ati baba mi fi enu ko mi lenu ololufe mi owon julo bi o ti wi bayi ti okunrin yi fi enu ko lenu ko je ki okunrin na gbe ori kuro lenu mo o di mo o nfa lo o si fa de ibi odo jijin kan o fa ju sinu odo odo gbe onitohun lo esu tun soro o ni ko mo pe ife oju lo ni si ohun o fi ara sile o je ki o fa ohun sinu odo igba ti atun de ibi kan ari awon okunrin merin igba ti esu de ibe o ni e se bi e ti se bi o ti wi bayi tan ni awon meta mu eni kerin ti won ko owo re seyin ti won fun lorun doyin doyin leyin na won ko ohun ini re igba ti won tun ronu titi won kuku pa ope ti won pa tan ti awon eni kan de ti won mu won lo o se pe ti ari ti won yegi mo awon meteta o pe die ni atun ri awon meta yi ti awon jade nibo miran lati inu iyara kan o si yani lenu pe eni ti o ti ku tun dide sugbon afi igba ti ari ti enikan tun mu won ti o so won sinu epo gbigbona leyin eyi esu wi pe wo awon losa ji owo olowo won yegi mo won ninu aye igba ti won tun de odo mi lorun mo so won sinu epo gbigbona esu ba rerin die bayi eyi si ni igba kini ti ari ohun ti o jo erin lenu re opolopo nkan ni atun ri ni pakute esu ni oro apadi sugbon ko si aye lati to gbogbo won lesese esu tun mu adeforiti lo si ibi ti o pe ni opopo iya ese ibi yi ni won tin fi iya je gbogbo eni ti o ti se ibi ninu aye ti won to fi aye sile sugbon eyi ti o buru julo ni pe won ko tun le ku mo ti won ma jiya titi sa ni eni ti akori ya ni lenu pupo iranse esu kan lojoko ti okunrin na ti o n gba isu mo loju ti onitohun ke sa enu ya adeforiti pupo sugbon esu wi fun ki o ma se je ki enu ya ohun ki o ma si se kaanu re esu ni o ko mo bi omo araye ti le toni eni ti iwo nwo yi ti yo oju eni mefa lode aye o ti pase ki won yo eekan omo ika ese mewe wa eni mefa laye lai je pe won ti ku ko haye ki ohun na jiya die ni nibe lada itan iduro loni rin kerin do ninu gbo elegbeje lati owo baba wa ologbe di o fagunwa kọlọhun o ba wa dele fun baba yin a tun tesiwaju ninu tan yi lọsẹ to nbo gogo tin je ti kabiyesi ọlọhun ṣugbọn eto aditu ṣi n tesiwaju enle oje eku kale.

won buyi fuju ka kri agbaye ohun ni eye awoko yi koda eye kekere ni o e ba ju sori won ko le won ilaje kilo ke won ju bi gram 18 se meta 18 to 27 grams tori eye kekere bayi ni won eye itun wa je ami ile orile de Ukraine eye idi lo wa ninu coat of arms orile de Nigeria ṣugbọn eye ta le so ta le pe gege bi ami orile de Ukraine ohun ni nightingale eh le saba mo iyato laarin akọ atabo awoko eh le saba mo yato won ma njora won gan intel fi da won mo wi pe akolelei abolelei ohun ni bi won se nke bi won se nke le fi mo wi pe elei akọ elei abo awon akọ ni won ma nsaba keju ba ko ba si nke be se gbohun e so nke le kan sa ko ba nke oni di ti won fi ma nke o won I kan dede ke o won yi kan dede ke o bo eye kuwe na ki se dede ke bi o ba sibi awon ye awoko kini di ta won ko won ti won fi ma n korin ah won korin won ko fu won ko fu orin kini di ton fi ma n korin gbogbo igba awon yoruba ni won pe ni awoko ti yoruba ba pe yan kan ni awoko o tumo si pe onitun enu e ki dake enu e igbeje o lo ma nkorin gan ni gbogbo igba ni o ma korin te ba ri tabi gbogbo igba te ba ri ni o sha ma soro soro pede pede eni keni ti yoruba ba npe ni awoko ti won ba nfi oruko eye yi pe ke ti mo pe onitun o je enikan ti o ma nsoro dada to ma n gbogbo orin náà ló ń kọ tó jẹ́ gbogbo gbàṣà ẹnu ẹ̀ kì í dákẹ́ tẹ́ bá wẹ̀yẹ ẹ̀ rí wípé látẹ̀ẹ̀kan ẹnu ẹ̀ ò dákẹ́ ìdí tí wọ́n sì fi máa ń ké bẹ́ẹ̀ nítorí abo ni o alẹ́ làwọn ẹyẹ yìí ni wọ́n máa ń sábà kọrin ni wọ́n máa ń sábà ké ìdí táwọn akọ wọn tí wọ́n sì fi máa ń ké báyìí òun ni bí wọ́n bá ń wá abo lásìkò ìbálòpọ̀ lásìkò tí wọ́n bá fẹ́ ṣe yòkè tí wọ́n fẹ́ ṣe kíní bolo kejì bolo àsìkò náà ni àwọn ẹyẹ yìí làwọn akọ wọn ni wọ́n máa ń ké jù wọ́n máa ń ké lásìkò tí kìí ṣe àsìkò ìbálòpọ̀ náà o ṣùgbọ́n lásìkò tí wọ́n bá ń wá abo pa lóríṣiríṣi ohun wọ́n máa jábọ́ lẹ́nu wọn lẹ́ẹ̀ máa gbóríṣiríṣi orin lẹ́nu wọn ọlọ́run wá dá àwọn ẹyẹ yìí débi wípé wọn ò iṣẹ́ yẹ tó kàn máa máa kọ oríṣi orin kan tàbí tó jẹ́ ohun kan ni ó máa fi kọrin èyí tẹ́ bá gbọ́ lẹ́nu ẹ̀ lónìí lẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ lọ́la ó tí o awoko nightingale àwọn gan ni onígba ohun lọ́nà fún bí orúkọ bàbá mi Bùnmi Ayílágbé àwọn onímọ̀ sáyẹ́nsì wọ́n ṣe ìwádìí nípa àwọn ẹyẹ yìí wọ́n ní irúfẹ́ ohun tó wà lẹ́nu wọn lóríṣiríṣi wọ́n bá kà á ó lé ní igba over 200 ṣe mọ̀ wípé ọ̀tọ̀ ni kéèyàn gbé ohun wípé malanu máa kọrin máa fi gbóolúwaga ọ̀tọ̀ ni kó wá gbé sókè malanu máa kọrin máa fi gbóolúwaga ọ̀tọ̀ ni kó tún mú mi ìwọ́ irúfẹ́ ohun bẹ́ẹ̀ dídùn táwọn ẹyẹ yìí fi ń kọrin tó wà lẹ́nu wọn ó lé ní igba chẹrílẹ̀ ó ti kọrin abo ti wá bá kábíyèsí ọlọ́run àwa èèyàn náà ṣá lè ṣe láìsí abo ṣá àwọn ọkùnrin bẹ́ẹ̀ lórí pẹ̀lú àwọn ẹranko náà alẹ́ táwọn ẹyẹ yìí tí wọ́n máa ń wá kọrin jù torí alẹ́ ni wọ́n máa ń fẹ́ràn yòkéyòké alẹ́ yìí náà ni wọ́n máa ń sábà kọrin jù àwọn akọ òun ló fà á tí wọ́n fi fún wọn ní orúkọ tí night tó fi wà ní ẹ̀yìn orúkọ wọn nightingale.

kódà àwọn ní sáyẹ̀nsì ní àìmọye ìgbà làwọn olórin ni wọ́n ti lo ohun bí bóyá ẹyẹ ẹ kàn ṣe chú kó lórin kankan wò pé chú tẹyẹ iṣẹ yìí ó má ṣe kọrin kó kàn gbé nǹkan kan lé lórí tó máa bá a mú bẹ́ẹ̀ wọ́n láìmọye ìgbà làwọn ẹyẹ yìí ni wọ́n ti wúlò fáwọn olórin yàtọ̀ sí àwọ̀ àti ẹwà tí mo ní ẹ má fi dá wọn lẹ́jọ́ ẹ má fi títóbi náà dá wọn lẹ́jọ́ torí tẹ ẹ bá wo bí wọ́n ṣe kéré tó ẹ wò pé kí leléyìí lè dá lára ṣùgbọ́n àwọn ẹyẹ yìí wọ́n ń dá ṣégè lára pàápàá ohun tó ń jáde lẹ́nu wọn tí wọ́n fi máa ń kọrin nightingale àwòkọ ni yorùbá ń pè é àwọn ẹyẹ yìí wọ́n wà ní ilẹ̀ europe wọ́n wà láwọn apá ibì kan ní asia wọ́n wà nílẹ̀ africa wọ́n wà lórílẹ̀‐èdè nàìjíríà náà ó kàn jẹ́ wọ́n máa ń wá wọ́n máa ń lọ ni ṣùgbọ́n wọ́n wà ní orílẹ̀‐èdè nàìjíríà wọ́n wà nílẹ̀ yorùbá náà bí wọn ò bá sí kò ní sórúkọ yorùbá tá a máa pè wọ́n ẹ̀yìn igbó tí igi bá wà ni wọ́n máa ń fẹ́ràn láti gbé torí wọ́n máa ń fẹ́ràn láti dúró lórí igi inú igbó tó dí níwọ̀nba ṣùgbọ́n tí igi pọ̀ níbẹ̀ ni wọ́n máa ń wà wọ́n wá jẹ́ ẹyẹ kan tó máa ń tijú àbí táwọn òye yín wọ́n máa ń tijú ohun wọ́n dùn gbọ́ ju láti rí wọn lọ ó rọrùn láti gbọ́ ohun wọn ju láti rí wọn sójú lọ torí wọ́n máa ń tijú gan-an bàbá yọwọ́ ohun wọn tó dùn tí wọ́n fi máa ń kọrin gbogbo ìgbà tí wọ́n máa ń ké gbogbo ìgbà tí wọ́n máa ń pariwo gbogbo ìgbà wọ́n lè wà níbìkan kẹ́ ẹ má mọ̀ pé wọ́n wà níbẹ̀ torí wọ́n máa ń fara pamọ́ síbi tó bá dí ṣùgbọ́n ohun tó máa ń kó wọn jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ òun náà ni orin tí wọ́n ń kọ yìí wọ́n máa ń tijú gan wọ́n máa ń kọrin lásìkò tí kò bá sí yòkéyòké o ṣùgbọ́n lásìkò yòkéyòké pé ẹ bá dé inú igbó táwọn ẹyẹ yìí wà ẹ máa fọwọ́ di etí ni lásìkò yòkéyòké táwọn akọ mo rò pé tó bá ti wà lára wọn dáadáa tára tí ó ti yé yín tán wá ń kọrin tí wọ́n ń wá abo tí wọ́n ń kọrin tí wọ́n ń wá abo ohun wọn máa ń gba igbó kan ni fúnge yìí ẹni bá lè sọ̀rọ̀ dáadáa tó jẹ́ pé ọ̀rọ̀ yìí dá lẹ́nu ẹ̀ kò ní wá kan kó tó rí míì kò ní sọ̀kan tán tí mi ó ti bọ́ tàbí olórin tó jẹ́ pé bó bá di microphone mú báyìí yóò máa kọrin lọ ni wọ́n máa ń pe

àwọn ẹyẹ yìí máa ń jẹ wọ́n máa ń jẹ kòkòrò wọ́n máa ń jẹ ekòló wọ́n máa ń jẹ àwọn kòkòrò tó ń fò àti kòkòrò tí ò lè fò náà wọ́n tún máa ń jẹ àwọn èso alẹ́ ni wọ́n máa ń sábà jáde jù gbogbo tí wọ́n máa ń sábà ṣe alẹ́ ló máa ń bọ́ sí alẹ́ ni wọ́n ń ṣe yòkéyòké alẹ́ ni wọ́n máa ń wá jíjẹ alẹ́ ni wọ́n ń ṣeré ṣùgbọ́n gbogbo àárọ̀ ọ̀sán lọ́pọ̀lọpọ̀ gbà inú ìtẹ́ wọn ni wọ́n máa ń wà wọ́n máa ń fara pamọ́ ẹ wá máa gbọ́ bí wọ́n bá ṣe ìtẹ́ pàápàá àwọn abo wọn kì í ṣe ìtẹ́ wọn sí òkè orí igi o wọ́n máa ń ṣe ìtẹ́ wọn sára igi tó jẹ́ wípé á súnmọ́ ilẹ̀ ńlẹ̀ inú ìtẹ́ yìí ni wọ́n máa ń yẹ́yin sí ni wọ́n máa ń pamọ́ sí wọ́n máa ṣe ìtẹ́ yìí sára igi á súnmọ́ ilẹ̀ ńlẹ̀ kò ní jìnà sílẹ̀ wọn kì í ṣe sí òkè téńté lẹ́yìn ìbálòpọ̀ lẹ́yìn àjọṣepọ̀ abo àwọn ẹyẹ yìí máa ń yẹ̀tọ̀ ẹyin mẹ́rin sí márùn-ún ó wá pọ̀ jù mẹ́fà wọ́n bá wá ti yé tán wọ́n ṣàbálẹ̀ lórí àwọ̀ lẹ́lẹ̀ ló wà lára wọn àwọ̀ funfun díẹ̀díẹ̀ ó wà ń gbá ìyá àtọrun wọn wọ́n lójú méjì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ẹnu wọn rí sọsọrọ wọ́n ní irun tó gùn ìyẹ́ apá wọn pọ̀ díẹ̀ ṣùgbọ́n ẹyẹ kékeré ni wọ́n ó máa ń tó bíi ọ̀sẹ̀ méjì tí wọ́n fi máa ń wà lórí àbá ìyẹn àwọn abo wọ́n bá sì pa ọmọ wọ́n bá yé ẹyin bíi mẹ́rin sí márùn-ún ìgbà míì wọ́n lè pa mẹ́rin nínú ẹyin márùn-ún kí wọ́n fi kàn délé ìgbà míì wọ́n sì lè pa gbogbo ẹ̀ ṣe wá rí àwọn ọmọ tán bá ṣe ẹ̀bí kì í ṣe àtọ̀run ni wọ́n ti ń mú orin wá o kì í ṣe àtọ̀run ni àwọn ẹyẹ yìí ni wọ́n ti ń múrin wá pé tán bá ṣáà ti bí wọn tán bá ti dàgbà orin bá dé ó ti o àwọn yorùbá ní ẹṣinwájú ní tẹ̀yìn wò ó sáré àwọn ọmọ tí wọ́n bá ṣe ẹ̀bí wọ́n máa ń wo àwòkọ́ṣe àwọn akọ ní ńláàánú wọn ni kó tó di wípé àwọn fúnra wọn bẹ̀rẹ̀ sí ní lè kọrin ni àwọn ẹyẹ tó ṣì kéré yìí wọ́n á máa wo ẹnu àwọn akọ tó ti bàlágà tó ti dàgbà ẹ mọ̀ wípé yorùbá tún ní ẹnu àgbà lóbi ń gbó sí ẹnu àwọn ẹyẹ akọ yìí tí wọ́n ti mọ orí kọ dáadáa toríṣiríṣi ohun tó ti sodo sẹ́nu wọn ẹnu wọn làwọn àwọn kéékèèké ni wọ́n máa ń wò wọ́n bá wò wọ́n wò wọ́n wò wọ́n wò wọ́n làwọn náà bẹ̀rẹ̀ sí ní kọrin lẹ̀mí orin ni ó bá gun àwọn náà àwọn abo sì máa ń tọ́jú ọmọ dáadáa àwọn abo wọ́n máa ń tọ́jú ọmọ láwọn àṣà kan láwọn ìlú kan wọ́n gbàgbọ́ wípé béèyàn bá ṣe alábàápàdé kéèké ẹyẹ yìí owó kọjá ní igbó owó lọ dẹ̀gbẹ́ lálẹ́ ó wá gbọ́ tí ẹyẹ yìí ń ké láwọn àṣà kan láwọn ìlú kan wọ́n gbàgbọ́ wípé àmì oríire ni o ṣùgbọ́n eléyìí kì í ṣe ìwádìí sáyẹ̀nsì wọ́n lè kọrin fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà láì dákẹ́ ẹnu kì í ro wọ́n péèyàn bá sọ̀rọ̀ dé apá ibìkan ńgbà míì ẹlòmíì apẹ́nu ti ń ro òun òun ò lè sọ̀rọ̀ mọ́ tàwọn ẹyẹ yìí ò rí bẹ́ẹ̀ o wọ́n lè máa sọ̀rọ̀ gbogbo alẹ́ bọ́ bá ti jáde bí aago méje mẹ́jọ báyìí pàápàá tó bá lọ bọ́ sásìkò tí wọ́n fẹ́ ṣe yòkéyòké akọ tí ò bá rí abo yóò máa ké lọ bẹ́ẹ̀ ni o yóò máa kọrin bẹ́ẹ̀ lọ ni o láti alẹ́ yẹn títí ilẹ̀ fi máa mọ́ bí ò bá rí àwo sùn lébi nìyẹn bó bá tún dalẹ̀ ẹjọ́ kejì á tún dé padà yóò tún bẹ̀rẹ̀ ẹnu ìró wọn o àwọn ẹlòmíì wọ́n máa ń ṣe àṣìṣe láti pe láti fi àwọn orúkọ àwọn ẹyẹ míì tó jẹ́ ẹyẹ orin ẹyẹ olórin láti fi pe àwọn ẹyẹ yìí àwọn kan máa ń pè wọ́n ní ìbákà àwọn kan máa ń pè wọ́n ní olóbùrò ṣùgbọ́n eléyìí àwòkọ òun ni ẹ ǹlẹ́ ó jẹ́ kú kalẹ̀

yìí ìṣẹ̀lẹ̀ alẹ́ yìí ẹgbẹ́ tó sọ ẹni yìí di ẹlẹ́wọ̀n táwọn ẹ̀kọ́ gbé ń tia àwọn èèyàn dára gan o bàbá àgbàlagbà ni ẹgbẹ́ ojú orí rẹ̀ ó ti dé ní àádọ́ta ọdún torí wípé àmọ́ tí dákun ṣé ká má bi obìnrin mọ́ ni obi kekere kekere we te ba yo mati o ti ju 20 fast o ye du ko 15 years lo aba de ko na fu o ko na ya aba lo yu o ke bo lo ti tele e gboro lenu baba yi e gboro lenu omo ina aba ni de ke roju o bebi ni e de roju baba o baba to ku ma ku amoro no mare

gbogbo tọkọ tìyàwó tó ń gbọ́ mi lálẹ́ òní inú ilé yín ò ní da oru ẹ̀dẹ̀ yín ò ní kún fún ìkorò láṣẹ ìdùmarè bẹ́ẹ̀ ojú ò ní tì yín ọkọ ọmọ bí wẹ́rẹ́ ayé ọmọ bí wẹ́rẹ́ ọkọ ọmọ ní okun láti ṣe kínní ẹ̀yin o ọkọ ò lè mọ tàtẹ̀ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó bá lọ́kọ́ lé Yorùbá tàtẹ̀ kan lẹ́ nǹkan ṣe wọ́n ó di dandan torí pé kíni tàtẹ̀ kíni kó tẹ̀lẹ̀ dandandan ó ní kókó ìyẹn gangan ni first priority tèmi tó lóore tí mo fi jókòó sórí ètò because without your husband fucking you hard as a lágbára gan o baby o lágbára gan o ọlọ́run bá ń gbọ́ because that is the koko ọlọ́run bá ń gbọ́ kò ní bàjẹ́ fún yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ti tolóore ntẹ ẹ̀yin ti ìkànnì 32fm 94.9 ẹ̀yin ti yùkìyùkìn yùkìyùkìn náà ni pẹ̀lú tolóore ntẹ nìkànnì 32fm 94.9 ẹ̀yin ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí facebook ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí normal radio tẹ̀ ń gbọ́ ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí tuning ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí youtube ẹ̀ ṣe láda yín ò ní bàjẹ́ mo mọ̀ lóore o ẹ̀ tún kalẹ̀ lẹ́ẹ̀kan tolóore ntẹ.

0: tẹ́rí bí lélẹ́yìí financial misunderstandings bí ká ma owó nínú ilé kó ma díjà lẹ̀ èló lẹ ra kinní kan èló lẹ fẹ́ rà èló lowó skul ó ti fowó kún ẹ ti mọ́rú gbogbo ẹ̀ ibi tí problem míì tún máa ń wá nìyẹn wọ́n máa dira wọn sínú ó fowó kún kinní kan fún mi mo ní kó fún mi lówó kò fún mi financial misunderstanding wàhálà kan tún nìyẹn poor communication kò ní sí the communication ẹ kàn máa wà stagnant inú ìgbéyàwó mo ráwọn tó ń yanra wọn lódì tó yẹ pé báírò wọn fi máa ń kọ nǹkan lẹ ẹ ti yàmà. Àwọn kan wà lóye pé wọ́n ti ní báírò ni wọ́n ti kó báírò àtiwé wọ́n ti fi sórí center table wọ́n ti kọ́lẹ̀ sọ fún ọmọ ẹ kó lọ gba kinní wa owó oúnjẹ àárọ̀ ẹsẹ̀ ọbẹ̀ láì sojú poor communication níbo ọlọ́mọ jẹ́ ń dáràn mo máa suffocate kọ́mi ò ní bá mi sọ̀rọ̀ lọ́jọ́ kan nǹkan ti ṣe mí ni máma ké ni kí n mo ṣe ẹ̀yìn èèyàn ní máìndì o mo ṣe ọ̀yẹ́ mi ò lé o mi ì lé rárá mo pú ọ̀bà jẹ́ ọlọ́mọ jẹ́ èmi máma ké ni mi ì lára rẹ̀ and try àwọn nǹkan yẹn ò dáa communication ṣe kókó ó ṣe pàtàkì ọlọ́run ọba ń gbọ́ tí poor communication bá ti wà it's a big problem. Ẹ wo another problem bẹ̀ ni pé pride and refusal to apologize pride ìgbéraga àti láti máa refuse láti apologize mi ilé apologize láíláí mi ilé láíláí mi ilé bẹ̀bẹ̀ ọlọ́run má jẹ́ wọn kí n bẹ obìnrin lè wa káre láí pẹ̀lẹ́ bọ́dẹ́ ẹlẹ́bẹ̀ tí wọn kì í gbẹ̀bẹ̀ tí wọn kì í bẹ̀bẹ̀ lé wọn.
1: ìlú lépo tèmi é gbọdọ̀
0: wọn. Wọ́n ìbẹ̀bẹ̀ lé yín ṣùgbọ́n wọ́n máa ń dóyàn lé yín wọ́n máa ń fi sí kó wọlé wọ́n máa ń ṣọkọ fóbìnrin lé yín ṣùgbọ́n ẹ̀yin ò mọ bá ṣe ń bẹ̀bẹ̀ common sorry ó ti da ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó dànù because of that pride that you have. You have that pride. You can't even tell your wife pe sorry. Mi le se sorry. Awon obirin mi wa to pe awon na won baje. To say sorry for your husband is a problem. Just say sorry to him. Just tell him sorry. Sorry o komi ma bi. Like ise ti. Igberago o fo ti baye yin je. Ile yin le pada sile baba yin. Mo bá ṣe dàgbà sí inú ilé yín lẹ padà sílé bàbá yín kò sì sí wàhálà bẹ́ẹ̀ padà sílé bàbá yín èèyàn máa dá yàrá kan gbé. You should be able to say sorry to your husband àbí to your wife. Kí ló ṣẹlẹ̀ gan-an? Àwọn problem ta máa ń bára wa rèé ta máa wo wípé òkè kò ní ìtumọ̀ kò ṣe ní ìtumọ̀. Kúnlẹ̀ ẹsẹ̀ méjì sọ pé ọkọ mi máa bínú even gan kó jùlọ lọ́jọ́ orí ọkọ mi máa bínú. Sorry, o n pave way seriously fun ọpọlọpọ nkan. O tun dijọ keji e ma binu ana.
1: Nitori wipe so mo positive.
0: Isi ko si nkan to da to laye. Oko gan ma mo wipe ala lubarika obirin ni mo fe.
1: Aye ba si bo. Won lati
0: to ba tin di wipe iyawo na tete so fun oko abi oko tete so fun iyawo e wipe my dear I am sorry. Oro yen ma tan le. Kia si lori e ma wu. Mi nìkan tó ọkọ mi sọ fún mi pé sorry inú ẹ máa dùn gbogbo tó wà lọ́wọ́ ẹ pátápátá tó fi ń jà ọkàn rẹ máa yọ inú ẹ.

0: orílẹ̀ pé kẹ gbádùn ẹ dáadáa.
1: Ojú ta fi gun yan òun kọ́lá fi ìjọ bẹ̀ o.
0: Ju gbogbo ẹ̀ lọ tí mo dálé lórí tí mò ń sọ fún wa ni pé ẹ yé yan ìyàwó yín lódì mọ́, ẹ yé fi orun jẹ ìyàwó yín níyà mọ́, ẹ yé forun dun ọkọ yín mọ́, ẹ wo bẹ́ ẹ bá forun dọkọ yín, àwọn tí ò tó yín lọkọ yín ó lọ bá sùn ń tà ni ó lọ dóun tà. Bẹ́ ẹ bá forun dun ìyàwó yín, àwọn tí ò tó yín ìyàwó yín ó padà lọ bá sùn ń tà ni ó padà dó ìyàwó yín tà. Ó ti yé yín, àwọn bull of the bullets wọ́n ti wà ń ta o. Bull of the bullets, as in bull of the bullets. Àwọn tó ṣe wípé yes, wọ́n ń dun ìyàwó ilé nínú. Pàṣẹ pàṣẹ pàpà pàṣù pé bó ṣe máa máa dùn mọ́ wọn rèé. Wọ́n wà ń ta o. Ìwọ wo with negligence ràrọ́ra ṣe kíni fọwọ́ tàfàlà tiẹ̀. Ó bá ti dorí ti ẹ mú ìyàwó ẹ kò yàn lódì fódìdí 3 years. Ó mọ rí tí ó mọ sanra nìkan gbẹ. Ara rẹ̀ ó mọ dán, yóò lo kírímù tó dáa, yóò mọ lorun tó dáa, ọkàn rẹ̀ ó balẹ̀, yóò mọ jẹun tó dáa. Lójú ti ẹ, lójú ti ẹ bí ẹni pé òun fìyà jẹ náà ni. Èmi kẹ̀ mú fìyà jẹ ni, òun fìyà jẹ, ẹni ẹlẹ́ni ń dán. Ń dán bí a yán, ẹni ẹlẹ́ni. Tirẹ́ni bá grease bọ́rìsì àbí bó wọ́n ṣe ń sọ. Wọ́n ti da ọ́ìlì sí ẹni ẹlẹ́ni mọ bí ṣe ń rìnrìn àjò ayé ẹ̀. Èmi ò ní ẹ lọ́mọ ṣerú ẹ o. Mi encourage you, I am not encouraging you women. But I'm just saying what is outside there tó ń ṣẹlẹ̀ wípé don't keep malice. Mo fi àjẹyàwó àwọn obìnrin gan ní límítì. They have their limits. They have their limits.

0: Hello.
1: Hello,
0: Ekaleo. Yes, sir.
1: Ekwetu.
0: It's on you.
1: Uwama kuilo.
0: And me.
1: Uko timini hapa, olon daklari lori.
0: Yes, sir.
1: Esse programa que a gente pediu, mas eu me lembro da televisão tinha esse bom erro
0: me
1: pai tu era bem ela nem a bem no topic e então mas sabe o que o combate o meu dia do atacante com o meu dia do bi
0: está chegando o dia jo
1: bem
0: se mudar para mais para dali lori.
1: Ema ko kun kan na pe to ni yawo un bi odun kan lawon o ti jo wa o ja wa ni un pe yawo un lo ni a jo ni pe awon lati fon kan kan
0: dada yin o ni baje
1: ami ate ni
0: mo gba yi pe e follow mi lo to se ri nkan ti o
1: je
0: nkan to ye ki mu tale iwa ni pe mo awon kokoko to nsele atawon
1: lara ke ni yabe
0: tawon yan so fun mi ti won bi complain o tu wa tali mo nkan to ti en sele gun tansin mo fi wo pe
1: ya sare
0: soro le lori o need the proper attention on lo ye ki wo pe ka soro le lori e ma worry next week olohun a so gugu wa lagbara olohun a jo pa je lori ebi a mu ni bi ta fa
1: e ki ji de pe mama to pe kan isu
0: be ni sir
1: e jo ti mama yen ba won gba ngore do ni igi ni let na ni gbo gugu wa bayi ti e ti sele tan ti mi ri
0: won gbo mi dada won gbo wa
1: ehn olohun ti ba won to ju awon omo ti ni ma se me be ti won ti lo bi ti ti yes ni ri awon omo abi ti ko ti se me sa da ko yin ka gbo n tori to lohun ka gbo si ri awon omo yen ni bolo ti ni o ku la won ku ni ni gbo lohun ti gbo du ti won lori eyen sama betan to awa okuri okuri ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni
0: ni ni
1: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni
0: ni ni ni
1: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni agbalagba po atawon odo anybody to check up ṣugbọn nkan kan ṣẹlẹ lori eto yẹn o jẹ ti ṣẹlẹ ni ba pe bayi ọtọ ni ri to fi bayi sọrọ awọn ẹlòmíì tó atake lori pípé ìtumọ bí ìtọjẹ tó gbọyẹ nù yẹn o torí máa ní bí kálukú ti gbà sẹyàwó
0: bẹẹni
1: ìgbéyàwó mi ṣe èyí tá a mọ̀ pé àgbájá ìyàwó mi ni ọkọ mi ni bí ọ̀rọ̀ tẹ́ ń sọ mọ ọ̀kọjá ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ẹ tó kọ ọmọ tí wọ́n pè ní yìí ó bẹ ò mú ọkọ lọ ní láti pèsè àwọn òbí mi rèé wọ́n sì ń gbé níbi tọkọtaya náà torí ìyàwó tẹyìn ṣe ìdí lórí tí ọrùn kò sí màmí mọ kò sí gbé nìkan lórí ẹ tó kí ni wọn bá ṣe lórí yẹn tí wọn pèrè àmì ọkọ tìyàwó wàá ní ọ̀faramọ́ gbogbo nínú gbígbé ìgbésí yóò sọ ọ̀faramọ́ ọmọ àgbèrè ni
0: bẹẹni ọmọ àgbèrè ni o.
1: So kẹyìn ọba ṣe ìkéde ni pé nípa àkọkọ topic tó kọkọ sọ nípa ọrọ obìnrin àtọkùnrin
0: bẹẹni
1: ẹ rí ìfaradà ọ wà lọwọ ọkùnrin o
0: bẹẹni
1: tọkùnrin ọba lábójú kúrò kò lè rí pẹlú ìyàwó mi kalẹ ẹ nínú ìyàwó tààtì kẹntì ìkórè kan kọdà ní ọba ló tẹ nìgbà obìnrin yẹn láyà rọjú ni ọkàn kọkọ nìyẹn náà ìkéde wá ni pé obìnrin náà wá ní tiwọn náà lọwọ ẹyìn téèyàn bá níyàwó tí ọba mọ pé nínú wíìtàn ṣe tí ìyàwó mi bá ń bínú tí mo lè ṣe fún un nǹkan yẹn ò ní lè ṣe ìlú díẹ nìkan tí mo ń bá yín sọrọ níbi tí ìyàwó mi bá ń bínú tí mo bá fà á lọ ìlú mọ jáwọ ìjẹ tí mo bá ti lè wọ ọkàn lórí báyìí gbogbo ara rẹ máa gba tí mo ń sọ lọ́jọ́ kẹsẹ̀ ni pé akún bí àdúgbò ni mo bá ní ìpẹ̀lú ìyẹn wá ń jà mọ́ wákàn lọ ọ̀pọ̀ wákàn orí ẹ̀ lásán báyìí tàbí ló dé ó máa fa àgbègbè mi pé ó ti parí náà nìyẹn èmi tí mo jẹ́ ọkọ mo fi ọlọ́run ọba tí mo ń ṣe ìdìbò lẹ́yìn ìpínlẹ̀ yìí ìgbìyànjú ìyàwó ìròyìn tó ń kọrọ pé wà
0: At least fun pe se ba won soro the time
2: Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Am

Hello, Ekaleo. Hello. Hello. Inú mi máa ń dùn tí bá rí àwọn tó ṣe pé wọ́n máa ń fọkàn bá mi lọ, wọ́n máa ń fọkàn fọ mi, as in bá mi lọ gan. Ẹ ṣe gan, in fact, mo really appreciate yín. Dádì yẹn, mo really appreciate wọn gan. Mo mọ̀ pé lára àwọn true followers mi ni wọ́n. Ẹ ṣe gan ni sà, dáadáa yín ò ní bàjẹ́.

0: Gbenga Fish, good evening. Ẹ ṣe o. Mr. Gbenga Fish, abi. Ẹ ṣe gan. Hello, ẹ kale o.
1: Hello, ẹ ma kale.
0: Ẹ kale sa o.
1: Ẹ ma ku eto.
0: Eto ni Ọlọrun lo ba wa to.
1: Gbogbo eyan ni daro.
0: Ami, ami, ami sa.
1: Ẹ ṣe o.
0: Yes, sir.
1: Ẹ tun fi ẹ tun ya fi ìgbẹ́jẹ́ lọ sọ pé topic kan le ma mú lòlò
0: ni. Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé ń fọkàn bá mi lọ. Mo mọ̀ pé ń fọkàn bá mi lọ. Ẹ ṣe gan ni.
1: Ìgbà rẹ̀ lórúkọ mi láti rọ ni kí n fi.
0: Yes, sir. Yes, sir.
1: Torí Bíbélì sọ pé kí ọkọ kó fẹ́ràn ìyàwó rẹ̀. Ó sì sọ fún ìyàwó pé kí wọ́n tẹ̀lé ba. Hello.
0: Mo gbà pẹ̀lú yín, sà.
1: Ó sì sọ fún ìyàwó pé kó tẹríba fún ọkọ.
0: Kó tẹríba fún ọkọ bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó wà nìyẹn. Bẹ́ẹ̀ sì wà nínú Bíbélì náà.
1: Kí ọkọ sì fẹ́ràn ìyàwó ẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ni ìfẹ́ yìí ò tó láàrin àwọn ọkùnrin. Ìtẹríba yẹn ní òfin tó fún àwọn obìnrin náà.
0: Kò tó sà.
1: Ìtẹríba kò tó.
0: Kò tó.
1: Tó. And òtítọ́ tó sì dájú ni pé ikọ́ ra ètò ní nínú ìgbéyàwó láéláé.
0: Kò lè sí o.
1: Kò lè sí. Bíbélì ti pe ọkùnrin lórí nínú ilé. Kò yẹ kí obìnrin dúró ní láti máa dúró pé òun máa bá lọ sẹ́rìn àrí ìdílé lọ́wọ́. Òun máa dáadáa, òun máa bá lọ mú. Ó ní ìdílé tí lóòótọ́ fi ń ṣẹlẹ̀ wàhálà wà nbẹ.
0: Ọlọ́run
1: bá ń gbọ́. Níbi tí Bíbélì sọ pé ọkùnrin yóò fi bàbá àtìyá rẹ̀ sílẹ̀. Ìwé obìnrin tó wá láti ilé ọkọ kò ti mọ̀ pé ìfẹ́ kan ló lọ ṣe nílé ọkọ.
0: Ọlọ́run bá ń gbọ́.
1: Ẹ̀hún tọ́ ojúṣe tọ́ bá lọ ilé ọkọ ìyàwó kò yí jẹ rárá. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ti ọkọ jáde o. Mo sọ àwọn kan nígbà tá à ń ṣe púrámù ní ṣọ́ọ̀ṣì ní gbogbo. Kò rọrùn kí ọkùnrin ẹ jáde kẹ pé wọlé. Ṣùgbọ́n tí obìnrin ò bá fi ìṣàkóso nílẹ̀ tí òjò kọ́kọ́ wọ́n jáde ayé màmá wà ń bẹ̀. Ìdùnnú máa ń wà ń bẹ̀. Ṣùgbọ́n tí ó bá ti lọ yín jẹ lọ ṣe mistake tán tí ọkọ yẹn bíi lọ sí gbòòrò wàhálà ni o. Kí gan bẹ́ẹ̀ náà ni ọkọ náà tí ọkọ náà bá ti lọ ṣe nǹkan kan tí àwọn ẹbí mẹ́fẹ̀ẹ́ pa ìjọba ti dé. Torí náà ọlọ́run kó dákun kó di ìdílé wa mú. Inú mi máa ń dùn pẹ̀lú ètò yín. Ẹ kú ètò.
0: Ẹ ṣe gan ni dádì. Ẹ ṣe dáadáa yóò ní bàjẹ́. Àmì àmì àmì sà. Àmì. Ẹ ṣe mo dúpẹ́ mú mọ́ lóore. Ẹ ṣe sà.
1: Ẹ ṣe. Ẹ ṣe.
0: Yes sà. Ẹ ṣe sà. Ẹ ṣe sà. Ẹ ṣe kò tọ̀ ní sọ́nà. Ẹ ṣe sà.

0: Hello, ekale o.
1: Ekale.
0: Ekale sir.
1: Yes ma'am.
0: Yes sir.
1: Injustice.
0: Hello.
1: Hello.
0: Mo wa pelu yin.
1: Emi o ti wa pelu e.
0: Yes sir.
1: Abi Adeyemi ni.
0: Okay sir.
1: Eku gbe meta.
0: Ojo kan pelu.
1: Injustice law.
0: E se sir.
1: Eku gbe meta.
0: Yes sir.
1: Jadi tó ṣe ṣe tí èèyàn lójú máa yà ọkọ ìyàwó ó dá tó pé èèyàn lè pe ìyàwó ẹ̀ tó ń fi bá sùn ní mọ́mẹ́ntì tí wọ́n já tó lè pọ̀ sí ìṣà tí ìyàwó dẹ́ gbà ètò ẹ̀sọ́ sì yù.
0: Ẹni ṣó ṣe é ṣe kí
1: ọkọ ìyàwó máa já
0: láàrin
1: mọ́mẹ́ntì rẹ ìjọ kejì ìjọ kẹta
0: ìjà
1: ẹ bẹrẹ ọkọ kọ dẹ wọlé kò sọ pé òkè báyàwó ní ìyẹn kí ó kè.

0: ìyàwó gbà ṣá.
1: Ó possible sir.
0: Ẹn tí ló ń bí èèyàn méjì èdè máa jà kọ́ máa tàbí àfúrà wọn.
1: Dádì ó possible.
0: Báwo ló ṣe fẹ́ possible?
1: Ṣe rí ìdí tó fi possible ni pé ìpínlẹ̀ ni ìpínlẹ̀ tí a bá ti fi kọ́ra wa látilẹ̀ ìpínlẹ̀ nígbà tí a bá jà kí nìkan tá a fi ń parí ìjà ṣéjà wa máa ń tan bọ̀rọ̀ àbí kì í tan bọ̀rọ̀ ṣéjà wa tó ṣe pé ta bá bínú kwẹ́kwẹ́ ó máa ń take long bí ọ̀sẹ̀ kan ká tó parí ẹ̀ kí la fi máa ń parí ẹ̀ ṣó ti yẹ yín ṣẹ̀rọ ní kálukú ló ní love language ẹ̀ ara love language ni pé kéèyàn máa fi ìbálòpọ̀ fi parí ìjà. Okay, I can use myself as an example. Emi gẹ́gẹ́ bí ẹnìkan tí n bá ń bínú ni ò ní pé kọ́kọ́ mi sọ ipò ya ìmọ̀ gbà ìyẹn gan ló máa padà parí ìjà ẹ lọ try ẹ kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ní ìbálòpọ̀ tẹ bá ń jà lọ́wọ́ tẹ bá ní ìbálòpọ̀ ó máa parí bí ò tiẹ̀ parí tán pátá at least ó máa kọ́kọ́ ease stress àbí ìbínú tó wà lára á ease ẹ̀ kúrò ìdí tó dẹ̀ jẹ́ kó máa easy bẹ́ẹ̀ yẹn ni wípé àti ilẹ̀ ẹni tó bá ń bínú àbíjù tó bá ń bínú òdì ni ò kí ń fi ìbálòpọ̀ parí ìjà o ẹni bóyá ẹni tínú ẹ̀ bá le ẹ but if you take some issues very lightly tẹ́ wo pé kò sí nǹkan kan tó wà nù pé kinní yìí kankan ọwọ́ tẹ ti fi múra yín láti ilẹ̀ ó máa ń determine nǹkan tí mò ń try láti explain fún yín nìyẹn sá. Ó ti yẹ yín sá àmì àmì àmì sá.
0: Ìgbẹ́ mi wò pé ẹgbẹ́ akéèyàn mi kí n bá ń jà kí níyàwó kò jẹ́ lè pọ̀ sí
1: ó lè pọ̀ sí bò.
0: Níyàwó dẹ̀ sọ fún ọkọ ẹ̀ pé ọba mi ló láì méjì pé wọ́n ń jà.
1: Ó lè pọ̀ sí bò ó. Love language méjì ló dájú kéèyàn máa fi sex parí ìjà kéèyàn dẹ̀ tún máa fi gift parí ìjà ìkan lè síwájú ìkan ẹ lè ra gift kẹgbàbẹ tí sex wọlé ìjà ó parí kò sí nǹkan tí ó lè possible sir.
0: Bẹ́ẹ̀ni mo gbà kò sí nǹkan tó kà lè ṣẹlẹ̀ Nàìjíríà.
1: Bẹ́ẹ̀ni nínú ilé wa gan nínú ilé wa nínú òmu wa nínú marriage wa kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀.
0: Ọlá àjẹ bí ṣe.
1: Àmì.
0: Màá ló máa pè é ládé aṣọ.
1: Yẹ́sà.
0: Ó pààrọ̀ ká aṣọ jù.
1: Yẹ́sà.
0: Àdé Adéyẹmí ló ń pè.
1: Yẹ́sà. Ẹ ṣe sà. Ẹ ṣe. Yẹ́sà.

0: Hello.
1: Ẹ kalẹ o.
0: Ẹ kalẹ sa o.
1: Ìkòlú.
0: Yes sir.
1: Àkóso ẹ̀ mi wá bìjì lábẹ́ lọ́wọ́ ni.
0: Yes sir, ẹ ra sa.
1: Òsì ni bó ṣe máa wá sílẹ̀ náà nìyẹn, bó tẹ́nìkan bá rojọ́. Ẹjọ́ tó máa rò ẹjọ́ ìgbé ara ẹ̀ ni. Ọkùnrin má jẹ́ kó jáde, ìgbé ọ̀rọ̀ ẹran ni tó bá ti jẹ jáde àti mo wọlé kò máa yí.
0: Àti wọlé problem ni.
1: Kò yí o, má jẹ́ kó jáde ni. Ó dàgbà tí wọ́n bá ti jẹ́ àti wọ́n lè kéde. Tó bá ti lu ìbàdàn tó gbé ọ̀padà bàdà ní túnfò. Ẹ̀rọ obìnrin tó bá lọ ní ọ̀rẹ́ tó jẹ́ pé ìwú mọ̀dà ni. Kò ní bàdà fún ìbọ̀kọ̀ ọjà tó bá ń bàjẹ́ àti máa fàmọ́ra padà ni. Bọ́n ní oṣù kan tó wà níta. Tó o má ti wá jáde tọkọ bá mọ̀ pé àwọn ti ní pé. Ìgbé ìwé èèyàn kan lójọ́ fún mo ṣe wáyé kì í ní ìwé tàbí kéèké gbígbà kẹ́dùn. Àyàfi tó bá jẹ́ pé ó lè sọ ọkọ̀ tó ń gọ̀ọ́sì ẹ̀kọ́ ló kù. Pé àwọn òṣìṣẹ́ wọn lọ́tún padà wá yẹn ká má bínú pé àwọn fẹ́ràn ọkọ̀ ńlọ bó ṣe ní gẹ́gẹ́ nìyẹn. Kí ẹ ń bọ̀dì mọ ìgbà tó ń bá wò kó tọ̀ ọ̀rọ̀ tó ń bá wò ọkọ̀ náà sọ ti tẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó
0: ti kọ́ ti o.
2: Àbẹ̀rẹ̀ wa dé.

0: book of remembrance. Ìwé ìrántí.
1: Àkókò rẹ̀ rẹ̀ o.
0: Jésù Olúwa fẹ́ treatify the àdúrà tiẹ̀ náà. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba ooru lójú àwọn tó yẹ kó ràn lọ́wọ́. Àwọn ìlérí ògo tó ti gbọ́ lọ́jọ́ tó pẹ́. A fẹ́ mú wọn sí ìmúṣẹ. Látọjọ́ Friday 29, Saturday 30 àti Sunday 31st of May. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́. Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀. Nígbà tí wòlíì Sàmójú Adébáyọ̀ Authority wọ́n máa sọ̀rọ̀ àṣẹ láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejì rẹ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola orí òkè ògo lẹ́dẹ̀ yẹn. Kó o tó rí kọjá sóṣù kẹfà. Àṣírí ogun tó ń jà ó máa tú. Olórí àtolùrànlọ́wọ́ máa rántí tiẹ̀
2: náà.
3: Làmàṣẹ lórí àwọn tí ayé gbẹ bọ̀tì.
2: We also work on those that they carry food sacrifice.
3: Wọ́n á gbẹ bọ̀tì wọn.
2: They carry food sacrifice.
3: Wọ́n á lọ fún òrìṣà kan
2: nìkan. They will give an eye to something.
3: Wọ́n á ní wọ́n lò kí n jẹ ìjọba
2: yìí. As they say, don't eat yourself.
3: Àwọn alágbájá ló ní ká
2: gbé wá. Ọ̀ṣun àgbọ̀nsẹ̀ àti bíndì sùn.
3: Ẹ̀bọ̀ táyé gbélé
2: olórí.
3: Kó máa yílé wọn.
2: Báyìí ló ṣẹ́jà.
3: Ó ní tàbá ń gbàdúrà Tuesday.
2: That's why we are praying today prayers.
3: Mo ní o lọ sí pẹpẹ Ọlọ́run.
2: Àdàṣe kó tó tọ́
3: kọ́. Kọ́ olú ẹ̀bọ sórí òkè.
2: Ẹlòmí
3: a máa wò pé bóyá àwọn pásítọ̀ ní ìdí owó. Sórí tí nǹkan bá ti le.
2: When things are tough.
3: Sámọ́ fi tipátipá rú ẹ̀bọ káwọn òṣèlú
2: ọ̀yẹ́ wáìsì nẹ́sì tó
3: ní. Nọmba wán
2: àkọ́kọ́
3: mọ̀ pé wọ́n dẹ́ fókè.
2: No, that you are created for the top.
3: You are not created for that.
2: A ò tẹ́lẹ̀ fún ìsàlẹ̀
3: o. Tí ò bá dẹ̀ jẹ́ tiẹ̀.
2: And what is not yours?
3: Bàbá gbélé ẹ lọ́wọ́.
2: If you are giving,
3: o lè dá padà.
2: You can return it.
3: Ilé ọmọ Anna.
2: The Adiwu Bafana.
3: Ọlọ́run ló ti.
2: God himself loved
3: it. Ṣùgbọ́n Anna ògbà ká mọ̀.
2: Mohana did not accept it.
3: So many people.
2: Ọgbẹ́yàn.
3: Wọ́n ti rò pé bó ṣe yẹ kó rí
2: wọ́n
3: fẹ́ tilẹ̀kùn.
2: They want to shut it.
3: Kí wọ́n lè frustrate.
2: So I can frustrate.
3: Ìwọ ló wà sọ pé.
2: You are going to say.
3: No way.
2: Mi ò gbà.
3: By fire.
2: Igbá.
3: By force.
2: Ti
3: I must be.
2: Èyí á tẹ́sí mi lọ.
3: Mi ò lè parí iṣẹ́ ìlú.
2: I can't finish this one today.
3: Màá tún continue lọ́la.
2: Mo continue tomorrow.
3: Kí ni nǹkan kẹ́jì tó
2: máa ṣe. What is the next thing to do?
3: Láti bọ́.
2: To be free.
3: Lọ́wọ́ ìdádúró.
2: From stagnation.
3: Gbégbèsè.
2: Take a step.
3: Do not procrastinate again.
2: Máa ju dọ́là.
3: Mọ̀ mọ̀ fọ̀rọ̀ dọ́là mọ́.
2: Stop procrastination.
3: Ẹlòmí
2: ẹlòmí
3: àwípé
2: ẹn
3: mo ti lọ rí
2: màá
3: lọ lọ́jọ́
2: mi
3: sórírọ alẹ́ yìí
2: like tonight
3: ẹ tẹ́ wa gbogbo
2: ìjẹ̀búlà
3: ẹ má sùnlé
2: yàrìsẹ̀
3: rísí fọ̀
2: yìí ó ní ti
3: ohun tí ẹ̀mí olúwa ń bá mi sọ lórí ìrìn àjò rẹ
2: ó
3: kọjá ń tó ń ro
2: ìbí ọmọ tí a ti
3: bábà mi wípé gbogbo àwọn ènìyàn tán bá gbọ́ mi
2: lẹ́nu
3: ó ní ìpinnu ìtísílẹ̀
2: fún mi
3: ó máa lago ẹlẹ́mẹ̀ta
2: ó
3: máa wá pariwo.
2: Shout.
3: Mo bọ́lé ní
2: o. I am free today.
3: Atúmísí.
2: I am delivered.
3: Mo bọ́lé ní.
2: I am